0: àánú ṣe fẹ́ tó máa fọ̀hùn láyọ̀ nípa ojúbọ ènìyàn bí ìránṣẹ́ ọlọ́wà láyè wòlí àti ajínrere fẹ́mi dá ìrọ́ bàbá àánú yanjú ẹ̀ wòlí tí ọlọ́run gbé àánú rò fún ìran àti àkókò tí a wà yìí àánú yanjú ẹ̀ ìgbòkòjọ Thursday gbọ̀gẹ̀dẹ̀ aago mẹ́sàn-án òwúrọ̀ ni àánú ti yanjú ìṣòro ọ̀pọ̀ ènìyàn àánú ju àánú lọ bí ènìyàn kò bá ti bá wọlé ẹ̀ pàdé yóò máa tàràkà kíni ṣùgbọ́n lọ́jọ́ tó bá pàdé àánú tó ká jù ẹ́ lọ́jọ́ náà ni àánú máa yanjú ìṣòro tó ń bá kiri pẹ̀lú ìfẹ́ ọlọ́run ìwòlé àtàjì rere adé fẹ́mi dá ìró bàbá àánú yanjú ẹ̀ ọjọ́ tí àyẹ̀mọ́rú bẹ́ni pàdé mọ́sẹ̀ ọjọ́ náà látún àyẹ̀mọ́rú bẹ́ni kan ní àánú yanjú ẹ̀ tọ́sẹ̀ yìí ní aago mẹ́sàn-án òwúrọ̀ la máa tún ta ayé tiẹ̀ náà kan lójú ẹsẹ̀ kò yọ ẹnikẹ́ni sílẹ̀ gbọ́ngbọ́n ẹ̀yà èdè àti ẹ̀sìn pátá ọ̀yẹ́ ni Christ Apostolic Church Goshenland District ẹ̀ àánú yanjú ẹ̀ behind Mola Clock COL táwọn mìíràn mọ̀ sí Mariam Hall ìyàtọ̀ sápàtì opposite Onororo Estate Gamma Road Ìlọrin Kwara State.
1: Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run.
2: Hallelujah.
1: Mo kí Ọlọ́run tó dá ọ̀run òun ayé. Mo gbọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ohùn mi. Níbi gbogbo tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé. Jọ tó o bá ní omi lẹ́gbẹ̀ẹ́ rédíò rẹ báyìí, o lè bá mi mu síbẹ̀. Ibikíbi tó bá wà tí omi bá ti wà lọ́wọ́ rẹ, bá mi mu síbẹ̀ rẹ báyìí. Jẹ́ kó wà lẹ́gbẹ̀ẹ́ rédíò rẹ ní kànnì tí o ti ń gbọ́ mi yìí. Mo sọ àsọtẹ́lẹ̀ sí ọ ní orúkọ Olúwa Jehovah. Ọfà pani díẹ̀ díẹ̀ tí wọ́n fi ta ọ lọ́rẹ lójú àlá lójú ayé lórúkọ Jésù ọfà yẹn gbiná. Ọfà pani díẹ̀ díẹ̀ tó sinmi sínú ẹsẹ̀ rẹ. Ọfà pani díẹ̀ díẹ̀ tó sinmi sínú ọpọlọ rẹ. Ọfà pani díẹ̀ díẹ̀ tó sinmi sínú ikùn rẹ. Ọfà pani díẹ̀ díẹ̀ tó sinmi sínú ọyàn rẹ. Mo sọ àsọtẹ́lẹ̀ ní orúkọ Olúwa Jehovah. Ọfà yẹn gbiná. Mo kéde ní orúkọ Olúwa alágbára tó ní lójú nǹkan ni wọ́n ṣe máa kí ọ kú oríire. Èmi wí lórúkọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì ilẹ̀ máa bèrè ẹ̀mí ẹ̀. Ẹni tó ní pé nígbà tó ń bá wà láyé tó ní òun ò ní gbà kan kí ọ kú oríire lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ilẹ̀ máa bèrè ẹ̀mí ẹ̀. Mo gbàdúà ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ìdààmú tó wà nínú oṣù yìí ẹkún tó wà nínú oṣù yìí ikú tó wà nínú oṣù yìí tó bá ti ṣàmí ó yẹ kúrò lórí ẹ. Ó yẹ kúrò lórí ẹ. Ó yẹ kúrò lórí ẹ. Mo sọ àsọtẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ mo máa ń mú ká pín aṣọ ènìyàn àti ẹrù ènìyàn lẹ́yìn rẹ̀ lójijì lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ìṣẹ̀lẹ̀ yẹn yẹ̀ lórí ẹ̀. Mo sọ àsọtẹ́lẹ̀ ogun tó wọ ara rẹ ní ọ̀gànjọ́ òru tó wọ ara rẹ san gangan ogun tó wọ ara rẹ ní àjìn bó wá ń dà ọ́ láàmú tó ń jẹ́ kó o torí òkè dórí òkè tí àdúrà rẹ ojú pé Olúwa wò mí sàn mo sọ tẹ́ ogun yẹn gbiná ogun tí wọ́n fi ìfòròròyàn pèsè ẹ ogun tí wọ́n fi ìfàyàkàyà pèsè ayé ẹ ogun tí wọ́n fi ìwẹ̀ odò ogun tí wọ́n fi oúnjẹ ojú àlá pèsè ayé ẹ ogun tí wọ́n fi ogun ìbálòpọ̀ pèsè ayé ẹ ogun tí wọ́n fi òwú aláǹtakùn pèsè ayé ẹ àṣẹ jáde sí ọ tó o bá ti ṣàmí tó le ogun yẹn láǹtakùn tí kò lè dé igi ṣùgbọ́n tó máa fi ń di àyànmọ́ tí wọ́n fi di ayé ẹ mọ́lẹ̀ tí wọ́n ní àwọn ti di ọ ládè pa àṣẹ jáde ní orúkọ Olúwa Jehovah ó yá ọfà yẹn gbiná ogun yẹn lana ogun yẹn lana ogun yẹn lana mo wọ jògbójògbó agbára ọlọ́run ọwọ́ tí olúwa máa ń gbé lé àwọn yẹn lá ọwọ́ tí ọlọ́run máa ń gbé lé àwọn tó ga tí wọ́n máa fi ń dìde mo bèrè ọwọ́ yẹn látòkè ìwé dánìẹ́lì yẹn sẹ́ orí kẹwàá mọ̀ ni ẹsẹ̀ kẹwàá ni ó ní ọwọ́ kan kàn mí ó gbé mi kúrò lórí eku mi mo máa fẹ́ràn ẹsẹ̀ bíbélì yẹn ọwọ́ kan
2: kàn mí
1: ó gbé mi kúrò lórí eku mi mo sọ tẹ́lẹ̀ ọwọ́ tó máa ń gbé àwọn ẹni ńlá dìde tó máa ń sọ̀yàn di gómìnà tó ń sọ̀yàn di ọlọ́lá tó ń sọ̀yàn di ààrẹ ọwọ́ yẹn kó kàn ọwọ́ tó máa ń sọ àwọn èèyàn.

0: doba.
1: Mememo.
0: Hey, Thomas awon yan digo yi.
1: Baba.
0: Oh, Thomas awon yan doga ilese.
1: Yes.
0: Thomas gbe yan kuro laarin okan.
1: Yes.
0: Thomas gbe pelu awon malade.
1: Yes.
0: Owo yan mo bere fun e.
1: Mememo.
0: Pelu ase Olodumare.
1: Baba.
0: Oya owo yan ko gbe odide.
1: Amen Jesus.
0: Owo yan gbe odide.
1: Amen.
0: Owo yan gbe odide.
1: Amen.
0: Owo yan gbe odide.
1: Amen.
0: Eni to lohun lala ko nju olo.
1: Hey.
0: Oh, eni to lohun riran pa onju e lo. Se bo hun lo lala. Iwo ko lo lala se iwo na ma wa sun ni. Iwo na oni sun. Eni to lohun ma ju e lo laye. To ni gbogbo ibi to ba de laye pe ohun ni wa ma ba waju. E ko si problem ko na mura. Emi so tele.
1: Baba.
0: Gbogbo eni to so pe eyin oni ko ma to. Pelu ase Olodumare. Owo Oluwa to ma ngbe ni sare. Owo Oluwa ti enikeni o le le ba. Owo Oluwa ti ki pada seyin. Ko gbe odide.
1: Amen.
0: Ko gbe omo re dide.
1: Amen.
0: Ko gbe odide.
1: Amen.
0: Ko gbe omo re dide.
1: Amen.
0: Ko gbe odide.
1: Amen.
0: Ko gbe omo re dide.
1: Amen.
0: Mo so tele.
1: Baba.
0: Eni fe pa olomo.
1: Je.
0: Eni fe pa olaya.
1: Je.
0: Eni fe pa oloko.
1: Je.
0: Ni osu yi. Iru eyan be. Ko femi e di.
1: Amen.
0: Okan re bale.
1: Amen.
0: Aanu yanju oro re.
1: Amen.
0: Jesu Oluwa wa.
1: Amen. Amen. Amen loruko Jesu.
0: Oruko mi ni Woli ati ajinrere dokita Femi Joshua Dairo ti gbogbo eniyan mo si baba anju e latinu ijo Christ Apostolic Church Goshenland ile anu yanju e ti o wa ni eyin Monarch Luxury Hotel ti awon eyan mo si Miriam Hall ni idoju koju Olororo Estate ni Iyana Sapati Gomo Road Ilorin Kwara State. Gbogbo omo Olorun to n gbo mi ni bi gbogbo to ti n gbo ohun mi bayi mo fe ka si bibeli mi mo wa sinu iwe onidajo ori kefa iwe onidajo ori kefa bere lati ese kini de ikejo la lo ama ka lati ese kini de ikejo omo ba mi kawe.
1: Àwọn ọmọ Israẹli ṣe búburú ní ojú Olúwa.
0: Àwọn ọmọ Israẹli ṣe búburú ní ojú Olúwa.
1: Olúwa sì fà wọ́n lé Midiani lọ́wọ́ fún ọdún méje.
0: Olúwa fà wọ́n lé Midiani lọ́wọ́ fún ọdún méje.
1: Ọwọ́ Midiani sì lé sí Israẹli.
0: Ọwọ́ Midiani lé sí Israẹli.
1: Àti nítorí àwọn Midiani.
0: Àti nítorí àwọn Midiani.
1: Àwọn Israẹli sì wá wọn ni.
0: Yes.
1: Fún ara wọn.
0: Fún ara wọn.
1: Tí ó wà ní òkè.
0: Aha.
1: Àti ní ọ̀gbun.
0: Yes.
1: Àti níbi agbára wọn.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó sì ṣe.
0: Ó sì ṣe.
1: Bí Israẹli bá gbin irúgbìn.
0: Tí Israẹli bá gbin irúgbìn.
1: Àwọn Midiani a sì gòkè wá.
0: Àwọn Midiani a gòkè wá.
1: Àti àwọn Amaleki.
0: Amaleki.
1: Àti àwọn ọmọ ìlà oòrùn.
0: Yes.
1: Ó sì gòkè tọ̀ wọ́n wá.
0: Wọ́n gòkè wá bá wọn.
1: Ojú sì pọ́n Israẹli gidigidi.
0: Ah, ojú pọ́n Israẹli gidigidi.
1: Nítorí àwọn Midiani.
0: Nítorí àwọn Midiani.
1: Àwọn ọmọ Israẹli sì kígbe pé Olúwa.
0: Àwọn ọmọ Israẹli kígbe pé Olúwa.
1: Ó sì ṣe.
0: Ó sì ṣe.
1: Nígbà tí
0: àwọn ọmọ Israẹli kígbe pé Olúwa.
1: Nítorí àwọn Midiani.
0: Aha.
1: Olúwa sì rán wòlíì kan sí
0: wọn. Olúwa rán wòlíì kan sí wọn. Gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi.
1: Yes,
0: kìí ṣe àṣìṣe fún ọ láti máa tẹ̀lé mi ní ojoojúmọ́. Gbogbo ènìyàn sórí ohun tí mo fẹ́ fi gbàdúrà fún ọ ní òní òun ni ohun tó máa ń pọ́nni lójú. Ẹ gbọ́ gbogbo ènìyàn níbi gbogbo tó ti ń gbọ́ mi àwọn ohun kan wà tó máa ń pọ́nni lójú tó bá wu ẹsẹ̀ kẹfà yẹn ó ní ojú sì pọ́n Israẹli gidigidi. Àwọn nǹkan kan wà tí ọ̀tá máa ń lò láti fi pọ́n èèyàn lójú nínú ayé. Ẹ gbọ́ wàá rí pé mo ti dárúkọ ẹnìkan nínú ẹ̀ báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Ohun mẹ́fà ló máa ń pọ́nni lójú mo lè sọ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bóyá màá sáré sọ mẹ́fà. Nínú àwọn ohun tí ó máa ń pọ́nni lójú àwọn ohun tó máa ń pọ́nni lójú àkọ́kọ́ leléyìí ẹ̀ṣẹ̀ a máa lójú kí ni mo pé.
1: Ẹ̀ṣẹ̀ a máa pọ́nni lójú.
0: Tó o bá wo ẹsẹ̀ kínní yẹn ó ní àwọn ọmọ Israẹli sì ṣe búburú ní ojú Olúwa. Olúwa wá fi wọ́n lé àwọn tanilọ́wọ́ àwọn Midiani. Gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi ẹ̀ṣẹ̀ a máa pọ́nni lójú. Ẹ̀ṣẹ̀ a máa mú kí Ọlọ́run ó fààyàn fún ìpọ́njú àti wàhálà àti ìdààmú. Mo sọ tẹ́lẹ̀ fún ẹ̀ṣẹ̀ èyí tó mú kí ìpọ́njú ó dé bá ọ lónìí gangan lórúkọ Jésù adarí ẹ̀ṣẹ̀ náà jì ọ́. Màlíkà rúkà zálíà kàpà káàtà lúkà zúta kápà lé àdàyà lẹ́ẹ̀ka sọ́tà lé àkàpọ̀rì àbàzùtà ẹ̀rú àbà á gbogbo ẹ̀ṣẹ̀ èyí tó mú kí ìpọ́njú ó dé bá ọ.

0: gbogbo tó ti ṣe sẹ́yìn èyí tó ń fa ìpọ́njú ohun tó ń là kọjá yìí tó bá ti ṣe àmì àánú kọjá lórí ẹ̀ lórúkọ Jésù adarí ẹ̀ṣẹ̀ jì ọ́ èkejì ni eléyìí wòlíì Joshua àwọn tó máa ń pọ́nni lójú mo ti dárúkọ àkọ́kọ́ kí ni mo pè é èkejì rèé o ọ̀tá a máa pọ́nni lójú ọ̀tá a máa pọ́nni lójú bíbélì wí pé nígbà tí sùn ọ̀tá rẹ̀ wá ó pọ́n èpò sí àlìkámà ó sì bá tiẹ̀ lọ ẹ̀gbọ́ nígbà tí ọlọ́gbà jí tí àwọn èèyàn rí wípé èpò ti dàpọ̀ mọ́ àlìkámà ọlọ́gbà sọ pé ọ̀tá ni ó ṣe èyí kí ni mo pe
1: ọ̀tá ni ó ṣe èyí
0: ọ̀tá ni ó ṣe èyí ọ̀tá a máa pin lójú àwọn ọ̀tá tí wọ́n jẹ́ ọ̀tá èèyàn ọ̀tá ọmọ ìyá wà bẹ́ẹ̀ ni tí wọ́n jọjọ bí yín pọ̀ á dẹ̀ máa ṣe lára ẹ ẹ dẹ̀ jọjọ sunú kan ni ṣùgbọ́n ó rí i pé ohun tó ń ṣẹlẹ̀ láyé ẹ ọ̀dọ̀ òun ló yẹ kó máa ṣẹlẹ̀ sí òun lẹ̀ gbọ́n ẹ òun ló yẹ kóun máa ní nǹkan tóun ní wàá dẹ̀ máa ṣe fún bí ẹ̀gbọ́n á dẹ̀ tún máa pọ́n ẹ lójú ó lè lọ síbi ọmọ kó lọ máa fi pọ́n ẹ lójú mo sọ àsọtẹ́lẹ̀ máàlíà kàyàbà ọ̀tá ọmọ ìyá tó o ní ọ̀tá aládùúgbò tó o ní ọ̀tá ọ̀rẹ́ kan ṣoṣo tó o ní tó o rò pé ọ̀rẹ́ ni ṣùgbọ́n tó jọ́ta tó ń pọ́n ẹ lójú lórí ọmọ lórí ọkọ lórí iṣẹ́ lórúkọ Jésù ọwọ́ Olúwa máa wúwo sí lára gbogbo ọ̀tá tó ń pọ́n ẹ lójú eléyìí tó o mọ̀ ọwọ́ Olúwa máa wúwo sí wọn lára jẹ́ kí n sọ sí Joshua ẹ̀kẹta rè o àwọn tí àṣírí ọ̀la rẹ̀ tú sí lọ́wọ́ àwọn tí àṣírí ọ̀la rẹ̀ àwọn tí wọ́n sọ revelation ẹ̀ lójú wọn ìdí nìyẹn nígbà míì tí ènìyàn bá ní ọjọ́ ọ̀la tó dáa tó bá jẹ́ wòlíì tí ọpọlọ rẹ pé tí ó mọṣẹ́ wòlíì dáadáa kìí sọ̀rọ̀ ọ̀la lójú àwọn èèyàn
1: kìí sọ̀rọ̀ ọ̀la lójú àwọn èèyàn
0: rárá o tó bá jẹ́ ni tó jẹ́ wòlíì bẹ́ẹ̀ ni tí ọlọ́run ń lò dáadáa gbogbo agbára ni mo lè fi sọ kìí ṣe gbogbo èèyàn tó wà ní ṣọ́ọ̀tì tó wá ṣọ́ọ̀tì ló fẹ́ràn ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀ bọ́ ìdí nìyẹn o lè sọ sí etí ẹni yẹn ohun tó lù wá fi hàn mí nípa rere tí ó bá ṣẹlẹ̀ pé o sọ publicly ìyẹn ò pòlì o lè fi kógun jà tí ò bá gbàdúrà àwọn tí àṣírí ọ̀la rẹ̀ tú sí lọ́wọ́ àwọn tí wọ́n bí ọ lójú wọn àwọn tí wọ́n sàsọtẹ́lẹ̀ lójú wọn ṣé kí n sọ àsọtẹ́lẹ̀ sí ọ tá a bá rí ìpàdé tó ti lọ tá a bá rí program tó ti lọ tí wọ́n sọ revolution ògo ọ̀la fún ẹ ṣùgbọ́n tí àwọn tó wà ń bẹ fínú tako mo gbàdúrà àánú olódùmarè ó yẹ kó lọ gbéran rẹ jáde ìpàdé di ọjọ́ Thursday aago mẹ́sàn-án àbọ̀ àárọ̀ ní ilẹ̀ àánú yanjú ẹ̀ jẹ́ kémi àti ìwọ pàdé aago mẹ́sàn-án àbọ̀ àárọ̀ ní ilẹ̀ àánú yanjú ẹ̀ ó wà lẹ́yìn muna closi hotel ní ìdojúkojú olóròrò exit gomo road ìlọrin kwara state aago mẹ́sàn-án àbọ̀ ni ìwọ náà rí pé o wà ń bẹ̀ 08032404977 08032404977 àlàáfíà fún wa.

0: ọ̀rọ̀ sí ilé ìfún ìtúsílẹ̀. Bọ́ọ̀lù ọwọ́ ogun pẹ̀lú ọ̀nà àbáyọjá sí gbangbo. Ẹ̀sọ́mù ju Adébáyọ̀ bàbá ọ̀tọ́rítì. Àkórí oru àṣírí pẹ̀lú kọ́sọ́mà. Tọ́ṣù yìí. Book of Remembrance. Ìwé ìrántí. Àkọ́kọ̀ rẹ̀ rẹ̀ ó. Jésù Olúwa fẹ́ tírítí fáìlì àdúrà tiẹ̀ náà. Ẹ̀mí àwọn wòlíì ṣe tó fẹ́ gba oru lójú àwọn tó yẹ kọ́ ràn lọ́wọ́. Àwọn ìlérí ògo tó ti gbọ́ lọ́jọ́ tó pẹ́. A fẹ́ mú wọn wá sí ìmúṣẹ. Black Friday 29, Saturday 30 àti Sunday 31st of May. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Pẹ̀lú mẹ́sàn-án àṣálẹ́ lójoojúmọ́. Ọ̀pọ̀ wòlíì májẹ̀mú àtàwọn olórin ẹ̀mí ló ń bọ̀. Nígbà tí wòlíì Sáàmù ju Adébáyọ̀ Authority. Wọ́n máa sọ̀rọ̀ àṣẹ láti Ìbàdàn tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Àṣejì rẹ ni ẹ máa bọ̀. Opposite Coca-Cola. Orí òkè ogun lẹ dé yẹn. Kóòtù àṣírí ogun tó ń jà ó máa tú. Olórí àtolùrànlọ́wọ́ máa rántí ti ẹ náà.
1: Tí ó bá já ìdìde ló fẹ́.
2: If truly you want lifting.
1: Tó o fẹ́ lọ jìnà
2: láyé. You want to go far in life.
1: O gbọ́dọ̀ kọ̀kọ́ mọ̀.
2: You need to first notice.
1: Kò sí nǹkan rẹ tó jẹ́ ọ̀fẹ́.
2: There's nothing good that comes free.
1: Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ lọ jìnà.
2: Ata wish to go far.
1: Wọ́n máa jà jìnà.
2: They need to fight far.
1: Ẹni bá fẹ́ gbérí jìnà.
2: You want to be lifted far.
1: Wọ́n máa bá èṣù fà.
2: You need to drag with the devil.
1: Ogun ayé yìí.
2: Want to supply.
1: Àwọn ológo ló wá.
2: It's for the glorious ones.
1: Gbogbo ẹ̀ ń bá nira o.
2: Everyone has a future for the top.
1: Ó máa rántí o.
2: Remember.
1: Goliath ta Saulu láyà.
2: Goliath challenge Saul.
1: Gbọ́n.
2: That
1: tí ó bá jẹ́ pé o lágbára.
2: If you truly are strong.
1: Tó o sì jẹ́ ọba ní
2: títọ́. And you know you are a king.
1: Kó àwọn ènìyàn rẹ jọ.
2: Bring your people now.
1: Ẹ wá bá mi jà.
2: Come and fight me.
1: Bẹ́ẹ̀ lógun ìdílé ń pe gbogbo.
2: That is how so challenge battle.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

wọ́n tún ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Lago Sport ajá balẹ̀ ìròyìn eré ìdárayá tó yà lára ọ̀tọ̀. Tíkítaka tó ta lẹ́nu yéríyéri yàtọ̀ sí kíkà ń fọlọ̀ onígbàrọ̀ gudu. Ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ, ìdíje ẹ̀sẹ̀ kíkọ̀, ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré, bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́. Lago Sport aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù hàì. Láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ Eti Friday ni gbọ̀ngàn ó máa sọ tí a kutu pọ́n FM. Lago Sport wos magọ̀ mọ́ gbéra mákẹ́ra ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu tó dùn tó tún ní gbogbo nù.

ọjọ́ olùkọ́ ni ta fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lásìkò roma ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù atlanta oje ẹ mọ̀ bínú àná wọ́n ní wọ́n pẹ́ kankan ò sí ńbẹ̀ mọ́ torí pé kò fáàmù ní apá àti wọ́n ní wọ́n pé apá àti gbẹ́gẹ̀ sí apá àti fà á kọjá ó yẹ látàpá àti bẹ̀yẹ jẹ́nárógì àtúnṣo yóò ti tọwọ́ bọ̀ wí àdéhùn pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo lásìkò roma ni ìwé àdéhùn ọlọ́dún méjì tó dúró re ó náà ló sì tọwọ́ bọ̀ gẹ́gẹ́ bó tún ṣe wà látàpá àti bẹ̀yẹ ó yẹ pápápá eré gbogbo ẹ̀yìn tèmi gbòrò ayé wọ́n lẹ́sẹ̀ wìtì wọ́n ti fi lẹ́lẹ̀ bọ́yẹ̀ mọ̀ ẹjẹ́ ń jẹ́ yín ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù asán ni mo jẹ́ ẹ wò ó àwọn sáà ti fi lẹ́lẹ̀ àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù eléyìí tó ṣe líìgì láì fìdí rẹmi ẹ̀.

lẹ́nubodò yìí àárín kẹ́hìn ó ti láǹfààní láti ṣe kíni ó ti láǹfààní láti lélẹ̀ yìí ó yẹ mọ kú ọmọ ẹ ó dọ̀dọ̀ àwọn àgbáwo olùkọ́ni nítorí gàdíọ́là eléyìí tó fẹ́ fi kọ ẹgbẹ́ pọ̀ ló máa ń ti sílẹ̀ tó a bá ń sọ̀rọ̀ nípa wọn ní pásẹ́ǹtì àní báwọn olùkọ́ni yìí ti ṣe mú èsì èèyàn nínú líìgì àgbà ọ̀jọ̀ lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì ẹ mọ̀ jọ síra wọn ká mọ gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn a ti máa gbà àràbà ní bàbá ẹni abálàbà ní bàbá nítorí pépé gàdíọ́là olówà lókè total gain 269 70% òun náà ní percentage jẹ́ ta bá wọ́n sọ̀rọ̀ nípa sa alex ferguson ó ju àwọn ọmọ manchester united lójújú kiri lọ ẹni purọ́ fún yín ẹ bẹ̀rẹ̀ pé kí ni bàbá gbá o nítorí pé bàbá ní total game of 810 ta bá dẹ̀ ń sọ̀rọ̀ nípa wọn ní percentage wọn 65 ni o ta bá wọ́n sọ̀rọ̀ nípa jọjọ club 209 ni

4.75 tó dẹ̀ ní 57% gẹ́gẹ́ bó ṣe wà lápáti bẹ̀yẹn ó yá pápápá gbogbo ẹsẹ̀ wìtì àwọn ti ní depression ó ṣe gẹni tó já wa bẹ́tà láti fò

ẹjẹ sáré dọrílẹ̀ dé spain dembo nínú pìjíjì àwọ̀dù ẹmọ pẹ́ntígò rẹ pọ̀jù òun náà náà máa ń pè bẹ́ẹ̀ àwọn owó náà ni ẹjẹ ń wo èèyàn mẹ́wàá bí èèyàn mẹ́ẹ̀ẹ́dógún eléyìí tó dìjù nítorí pé lẹ́nu sanders messi ẹ̀mẹjọ ló ti gbà á tẹmọ sara ó gbálẹ̀ mẹ́fà alfredo di stilo ó gbálẹ̀ márùn hugo sanchez ẹ̀ márùn ni. Winnie, ó gbálẹ̀ márùn-ún. Ferenc Puskás, ó ń gbálẹ̀ mẹ́rin. Cristiano Ronaldo, ẹ̀mẹ́ta ló gbà á. Jose Garrett, ẹ̀mẹ́ta ló gbà á. Isidro Langara, ẹ̀mẹ́ta ní tiẹ̀ bákan náà. Ẹni kẹwàá lórí àtẹ̀gbéléwọ̀n wọn. Òun náà ní tánijọ́, Kylian Mbappé. Mbappé ló tì í, méjì ti gbà báyìí. Ronaldo Delima, ó gba méjì. Raúl gba méjì. Diego Folan ó gba méjì. Amancio méjì ló gba. Mario Kempes òun náà gba méjì. Ló túmọ̀ sí pé ní Mbappé bá ó tún ṣe bẹ́ẹ̀ báwọn òwò dọ́gba àwọn Cristiano Ronaldo dos Santos Ronaldo ó yá gbéra gbéra. Bruno Fernandes nìkan kọ́ ẹ yé gẹ́ pákiri nígboro ayé nítorí pé Bruno Fernandes nìkan kọ́ ó lọ́sẹ̀ ràn wọ́.

ìgbà tákọ́ lé oyin tán ti bẹ̀rẹ̀. Nítorí pé àwọn agbáwo fìrì yọ̀yọ̀ tán ti ṣe léyìí káàkiri ilẹ̀ Yúróòpù. Ó ti wà o, lóòótọ́ ni kì í sóre o nìkan ni nínú líìgì àgbàjọ lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Ṣùgbọ́n ní gbogbo ilẹ̀ Yúróòpù, ẹ má ṣe wú lọ ká ẹ má bàa tẹ́bọ̀. Nítorí pé Leon Sanders Sports kíngí kíngí kẹ́ngẹ̀ kẹ́ngẹ̀. Ó ti ṣe rí o, kódà Thomas Muller òun náà ti ṣe rí. Wọ́n ní wọ́n pọ̀ kankan ò sí ńbẹ̀. Gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀ yẹn. Ẹ wò ó. Ẹyin tíìmù tẹ wà ní London, ẹ jẹ́ diwọ́ mórí yín. Kẹ́ẹ̀bẹ ta ni? Kẹ́ẹ̀bẹ kọ ẹgbẹ́ gbọ́bọ̀ ló Crystal Palace. Torí pé lọ́wọ́ tẹ wà yìí, èèní purọ́ fún yín. Ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀ lọ Arsenal, ó nìkan ló lọ sí European competition. Tó bá ti di sáà tó ń bọ̀, àfi tí Crystal Palace bá tó jáwé olúborí. Ìfẹsẹ̀wọnsẹ̀ rẹ̀, eléyìí tí ó gbà á. Iṣẹ́ àṣekágbà ìdíje conference. Ohun gẹ́gẹ́ náà ní lápá àti bẹ̀rù. Torí pé ipò ẹgbẹ́ gbọ́bọ̀ lu Chelsea. Èmi àti ń bára wa débi tá a fẹ́ bára wa dé. Àjọ wà ní líìgì ní sọ́bọ̀ ni. Kí Chelsea fọwọ́ mú líìgì kémi fọwọ́ mú ẹ̀fì àti Carling Cup. Tàbí kẹ́ fọwọ́ mú Carling Cup àti ẹ̀fì. Kémi fọwọ́ mú líìgì. Àjọ ṣé bá yẹn ká fún Man U gbẹ. Ká sì wọ́n lọ bí tíyàn ti ní tètè dé. Ìyẹn nínú ìdíje UEFA Champions League. Tó bá ti dá gbèrè méjì kalẹ̀ wálé. Tottenham Hotspur, West Ham, ẹ̀hún pẹ̀lú Brentford. Gbogbo wọn. Ọjọ́ kejì ọjà. Òun náà lọ̀rọ̀ náà bá dé. Ìyẹn fáwọn ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀.

gbẹ̀yìn ọ̀tá mi mo sọ fún yín pé ẹ bá ń bẹ̀ ẹ ti bá ń bẹ̀ nítorí pé tí mà wọn àgbà ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ ló sì mí lànà ẹ ti gbaṣẹ́ wo olùkọ́ ni wọn ó fi hàn wípé ẹni àná lára ń ta ó ká wọn lárọ́ dùn wọn fẹ́sọkọ́ ráìfà wọn ló gba fẹ́ àwọn wá ń gbà rópa ayé lè àwọn gba pò karùn-ún nítorí pé kí ni sporting director wọn iglitare wọ́n ní ní bọ́m̀bẹ̀ tí a bá tún rí ọ́n bí akọgi borí ẹbí pẹ́ nípa òjì pọ̀ mọ́ni ẹ wò ó fásimilano allegri òun náà wọ́n ti gbẹ́sẹ́ lọ́wọ́ rẹ̀ lẹ́yìn ọ̀sọ́ka head of scouting wọn primo kanda òun náà gbẹ́sẹ́ ẹ gbẹ́sẹ́ lọ́wọ́ bọ̀dá wa yọjí ọ̀fọ̀ lánì òun náà wọ́n gbẹ́sẹ́ lọ́wọ́ rẹ̀ ó ti wá ń ká wọn lára ó ń dùn wọ́n àgbà wá ń káwọ́ gbéra kiri mo wí fún ọ ìwọ̀nba lè jẹ́ sọ̀tẹ́mọ ọ̀tẹ́ newcastle ló tẹ̀yìn rí òkè látàpá àti bẹ̀ ẹ wò ó bàbá dean oxen agbábọ̀lù ikọ́ bọ̀lù bọ́ nímọ̀ tòtẹ́lẹ̀ tó lo dọ́là nínú ikọ́ ẹgbẹ́ agbábọ̀lù real madrid ìtàkùn àti àṣekáyé ọ̀dẹ̀ ti fọ̀rọ̀ léde wọ́n ní ẹ̀wò ní nọ́ọ̀sì tí wọ́n mú wípé kó wá sojú fún orílẹ̀-èdè spain yìí nọ́ọ̀sì fi lọ mú gavi ó fi hàn wípé òṣèlú gbáà ni àti wípé ọkọ̀ ẹgbẹ́ agbábọ̀lù barcelona gẹ́gẹ́ bí wọ́n ṣe wà lápá àti bẹ̀yẹn wọ́n ní kọ́nu nínú eléyìí tí wọ́n ń ṣe pẹ̀lú ẹni fuente ó ní kò wá dongo wípé brahim ó lọ mú orílẹ̀-èdè morocco kò mú orílẹ̀-èdè spain gẹ́gẹ́

nítorí wípé lọ́dún 90 lọ́dún 1928 ànágẹ́gẹ́ lọ́jọ́ náà tán forí òkó sọdúnrún wípé kọ́ jẹ́ kí ife ẹ̀yẹ àgbáyé mọ́ wáyè orílẹ̀-èdè uruguay olóde tí láǹfààní láti kọ́kọ́ wáyé ńgbà náà lọ́hùn gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ànágẹ́gẹ́ olówá pé 90 tí wọ́n jọ forí òkó sọdúnrún tí gbogbo wọn gbà wípé kí ife ẹ̀yẹ bẹ́ẹ̀ kó mọ́ wáyé gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ẹ wo mọ̀ ń bọ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bọ́ọ̀lù tó lò ìyẹn fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé eléyìí tó ń bọ̀ yẹn gangan sáré débẹ̀ ẹ jẹ́ ń jẹ́ yín bẹ́ẹ̀ta gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí ìkànnì ológun ìkànnì alálùbáríkà ìkànnì ìdààmúdẹ́ fm ẹ tí ì rí nǹkan kan nítorí pé tó ti dé ó tún ti sẹ̀ ó ti sẹ̀ gẹ́ tó sẹ̀ rí nítorí pé lọ́jọ́ àbámẹ́ta sátidé eré gbogbo ó di eré wọlé nílùú ìlọrin

odun ni yeke iyen ni bo laji waye bo de o ti waye ki lo de ma abo ki lo ma sele oye gbe yin debe eyin temi gangan le tori po ma se me ko e o de ma jora won simply because ele je yi e koni diamond fm o na yo mo host ki yo mo host e dj ase kagba laarin ko egbe agbebo lasena o pelu paris saint germain e dj yo mo champions league de di ago marun gangan ni dj won waye sugba lata ago meta o lo ti mo pade awon eyan lori sirisi bi awon owo omo mi ogo pari pate moses ama o o ya mi o ni o ma wa nkale lojo ne nitori pe ade olu ade tula na ma standagiri gba to ba wa nkale ade yemi o ya mi o ni wa ti o na duro kakaraka ogbo ntarigi nenu awon akoroye re daraya neti buto rorile de nigeria to fi lu lore to fi se bugbe niye o ya ta ni baba baba to ma duro standagiri gba latapa ati be yen le tori pe ba bajide oluwa se o die o na ma wa nbe dedi gangan o duro talapa ti be le tori pe ayo layo deji omo baba ti sha o ma wa nbe emi na ma wa nbe eyan omo jazz won ni eko giwa o le tori pe ko de saye fun ja bo ti wule o kere mo o ba mura po o fe ja wa o bo ba fi le mura po o fe ja wa a ne si ballu wo o fe ja wa rara ati rara o be tori pe ko wa wo ballu ko si gbadun ara e ko gbadun emi e ko enjoy tori pe le la form ayo se ibo ni o ti waye diamond arena iyen ni ni o ire wole de nilu lore awon onigbowo an ti se be won ti gbori wole ko ti wa na ba tun fe ba wa soro tabi to tun fe so nigbowo aye si wa nle iyen lologun ojo kan o ye mo pero e ba ni soro yi 08 0 3 8 2 4 3 9 9 7 gẹgẹ bó ṣe jẹ látàpá ti bẹyẹ èló ló mú lọwọ máa mú 1000 péré bọ 1000 péré ó ní ticket fee ló bá tán ní ṣúgà bá já tó o bá ti wá enjoy rẹ bá yẹ ọmọ ìyá mi máa bọ wá jókòó bí vip kó mọ wípé jura wọn lọ látàpá ti bẹyẹ ìyẹn jẹ bó ṣe jẹ látàpá ti bẹ ókè eré gbogbo ẹsẹ wìtì ẹjẹ tó tẹsọwọ wájú ẹjẹ lọmọ mú kí ní àwọn lẹyọkọ kejì àwọn ikọ agbábọọlù wo ó ní kọ ẹgbẹ agbábọọlù orílẹèdè spain ni wọn ṣe bẹẹ tí wọn jọ kọ wọrin tí wọn jọ lọ ẹjẹ ń sáré fi tó yín létí kí ń sáré kàwọn sí létí lẹyọkọ kejì nítorí pé amúlẹ kọ ẹgbẹ agbábọọlù barcelona yẹn orúkọ rẹ wà ń bẹ o orúkọ rẹ wọwé ìyẹn juan garcia united simon wà ń bẹ david raya náà bẹ́ẹ̀ awo adi ẹ̀yìnmú kukurala grimado kubasi lapote pubil eric garcia marcus laurent o pẹ̀lú poro taban sọ̀rọ̀ nípa agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín gbogbo pedri fabian subimendi gavi rodrigo alex bayina merino àwọn atamátàsí ọ̀yá zaba daniel mo nico williams jeremy pino ferran torres virgin iglesias victor munoz lami yama gẹgẹ bó ṣe wà lápá ti bi ẹjẹ wúlẹ gbápá ti bi wọlé ẹyin tèmi ń gbòrò ayé ṣé wà ń bẹ àyùdìẹ wọn ní yẹsà ó yá morí yín bẹ dúró re abúlẹ sówó jẹsì nọmba wọn jẹsì gbogbo òpínlẹ sùn àjàsíkórì wáyà ní ti sin ó dúró re dúró fèrè mi ń bà kò sọmọ náà tí ó jọṣẹ ìsọ̀lì lójú bó ṣàtẹ̀mí tọ́pẹ́ fọ́nìjọ lójú ráyè omi ògbọ́gbọ́ blọọdì ìbùkún olúṣù kọ́bla lójú lúpẹ́jù ó yá máa ń jẹun lọ́kùn sáwẹ̀ ó dúró standagidi gbà látàpá àti bẹ̀yẹ ébàrìbà ó dúró tó standagidi gbà àwọn ti gánà sí ń gbèrò ayé bó ń bá àwọn àgùntàn mí dẹ̀ mọ̀ mí bó ti ẹ̀jẹ̀ wípé àdúró ti kọ́ ẹgbẹ́ agbọ́bọ̀ lásán ronú táàsì fún lórí ọ̀rọ̀ champagne bọ́yá lórí fún apẹ́kẹ́ gbà tàbí ká tún gbà sọnù lọ́wọ́ wọn. ẹyin tèmi ń gbèrò ayé ẹjẹ tún sáré fún yín lọ́pdéè nítorí pé ìfẹsẹ̀wọnsẹ̀ àṣekágbà ìdíje uefa champions league yẹn. àmì ayò tí ó wáyé mbẹ kò ní ju méjì péré lọ o àmì ayò méjì péré ni ó wáyé kódà lóògùn òní kése bó ti ń tò sùkọ ó wá kù sí ọ lọwọ ta ló lọ gbé. anyway èmi ti gbéra mo ti gbéra on god láti 430 ọ̀dọ́ tí wọ́n lè wọ́n bá ti ń gbèrò ayé. mi ò wáìtì brọ́dà mi agbára tó gbé gánà sí dúró gbogbo òpínlẹ̀ ọ̀sun nọmba wọn kò sọmọ náà wọn lè gẹ̀ sí ó jura wọn lọ́nà ayé.

0: kó mọ yí kó dẹ̀ máa lọ látàpá ti bẹ̀ yẹn nítorí pé àwọn ọmọ liverpool à ń bínú àní slot náà lẹ́lò gẹ́gẹ́ bí olùkọ́ni yín o àwọn àgbà owó olùkọ́ni ti dé ìyẹn lórí ilé gẹ̀ẹ́sì ṣùgbọ́n àní slot lẹ́yìn ó tún manage ẹ ti kọ́kọ́ gbàgbé ní jẹ́ fi ní nẹ́sìsìn tẹ́ ẹ̀ bá relegate ẹ̀dúpẹ́ ẹ̀yìn lẹ́ẹ̀bọ́ tí po jẹ́sì ní nẹ́sìsìn o bí ipò kẹwàá lẹ́ẹ̀ wà ìní purọ́ fún yín tẹ́ ẹ bá bá lọ báyìí ni o ṣùgbọ́n tó bá jẹ́ wípé tètè gbọ́n mọ̀rọ̀ ara yín ọ̀rọ̀ lè yí padà gẹ́gẹ́ bó ṣe wà látàpá àti ibẹ̀ yẹn ọ̀rọ̀ jáde àṣẹ lè mú torí pé ọ̀rọ̀ mọ eré sá àṣẹ dẹ́ẹ̀dẹ́ ń wò yìí ó ń kan lásá 460 ó gbéra tán ó dẹ̀ lé balẹ̀ ẹ bá ń kí ọmọ nàìjíríà tán láǹfààní láti gbé wa ká bẹ̀rẹ̀ yànnàná lẹ́yìn ọ̀sán kan.
1: Àgbo àríyé ẹ̀yẹ yáṣẹ́ náà wẹ́ ó ti sá ti dé ná Ayọ̀dé Ṣọ́yẹ́
0: ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè spain wọn ti forúkọ àwọn agbábọ́ọ̀lù tó fẹ́ mú lọ ṣùgbọ́n ọmọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù madrid kan kò sí ń bẹ̀ ipa ọmọ madrid àti ẹ̀wà ríbi sọ dáadáa náà bí torí pé wọn ò pọ̀ lọ títí àwọn mẹ́jọ péré lọ́mọ orílẹ̀-èdè spain tó wà ń bẹ̀ ṣùgbọ́n ẹnìkan wà nínú ọmọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù real madrid tó jẹ́ pé kò yẹ kó má sí ń bẹ̀ den oxen tó jẹ́ agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn wọn ṣùgbọ́n lọ́wọ́ àárín gbùngbùn ọmọ agbábọ́ọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù barcelona gavi tó jẹ́ pé ìfarahàn tó ní ní sáà yìí ká sọ pé gbogbo sẹ̀mí sáà yìí nínú ayé rẹ̀ injury ló fi ní wọ́n dẹ̀ mú gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tán mú lọ àwọn èèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé rolf winter wípé ó wà lára àwọn tí ó yé barcelona sanwó fún ni wípé ó dẹyẹ tí kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù real madrid ni ẹ já kọ́kọ́ worú ọ̀rọ̀ yìí.
1: ó máa ń ṣẹlẹ̀ nígbà mi nítorí pé tá a bá wọ àwọn olùkọ́ wọ́n ní nǹkan tó kọjú sí èèyàn kan ẹ̀yìn ló kọ sẹ́lò mo dẹ̀ pé tó bá dẹ̀ wo olùkọ́ spain yìí mo dẹ̀ pé tó bá dẹ̀ wo olùkọ́ spain yìí tó yẹ pé kí tó wà ń bẹ̀ àti mọ kí tó ṣe takuntakun tó ṣe.
0: takuntakun ṣùgbọ́n láàrin ìgbà tí ó ṣe takuntakun yẹn anita ń sọ ní ìsìn agbábọ́ọ̀lù kan tó jẹ pé gbóúnjẹ fẹ́ gbẹ́ tí wọ́n gbà wo bọ̀ àwọn tí wọ́n gbóúnjẹ fẹ́ gbẹ́ tí wọ́n gbà wo bọ̀ òun gẹ́gẹ́ náà ni mò ń tẹ̀ láti gbìyànjú láti sọ fún yín.

0: èròjà ẹ peléke ó ń tara ṣe ó ń maradán ó ń jẹ́ kọmọdé dáadáa ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébékébé Monomin Plus.
1: Monomin Plus. Fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀. A tún fi èròjà cod liver oil epo ẹja sí. Ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo. La fi ń pè é ní Monomin Plus. Iléeṣẹ́ Tuyi Pharmaceutical Industries Limited. Àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe Monomin.

0: ilé-iṣẹ́ wa náà ṣo rẹ̀
1: bẹ́ẹ̀ ẹ tún á rí pé nítorí wa àwọn kó gbogbo ayé bọ̀ wá sí Diamond níbí
0: Diamond Park
2: Aston máa wá gbà
1: lágbára ọlọ́run
2: àtúgbà ọ̀sẹ̀ tó ń bọ̀ aṣọ
1: ìdá kan fẹ́ sọ fún ra ń bẹ̀ ni pé ní tí yẹn bá ń ṣe tí yẹn ra léra kọ́là kan máa bú ọ ká máa dìtẹ̀ rẹ mọ́ wọ́ọ̀rì kọjú mọ́ tiẹ̀ tó bá wá láṣeyọrí tán àṣeyọrí rẹ wà fọ̀hún kọ́lọ́run jẹ́ ojú àṣeyọrí ọjọ́ fọ̀hún ayé wẹ́rí pé gbogbo gbà kò fẹ́ sí àkókò kan tá ò kí ń rí wí sí lérí ọ̀rọ̀ ọ̀tààbò pàápàá jùlọ ní àsìkò tá a ń lọ́wọ́ ẹ̀ ní gbogbo àkókò lẹ́mọ̀ rí pé wọ́n tún ti ní wọ́n gbé àwọn èèyàn kan bì wọ́n tún ti ní wọ́n kọ́dà àwọn kékèké mi náà ṣe láwọn àdúgbò àwọn kan tí ọ̀dà bí àwọn tí ń jiyàn ní nǹkan kó gbogbo ẹ̀ náà lábẹ́ insecurity náà ló wà torí pé kí n gbé nǹkan mi pamọ́ àbí kí n kọ́dà kí n gbé nǹkan mi sẹ́nu ọ̀nà mi kẹ́nìkan wá gbé àìsètò ààbò náà ni ó tún tún wá ń lágbára débi pé wọ́n wá ń lọ ń já okùn ẹ̀mí wọ́n sì ń jí odidi ẹni gbé èmi wò pé mo fẹ́ rọ ìjọba pàápàá jùlọ àwọn state government ọ̀rọ̀ yìí ti débi ìpínlẹ̀ kọ̀ọ̀kan kí wọ́n jókòó dáadáa kí wọ́n sì ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn agbègbè tọrọ yẹn kan nítorí pé àìsòro kan bẹ tèmi máa ń tẹnumọ́ lójoojúmọ́ èmi tẹ́wọ́ pé ká bẹ̀rẹ̀ ńbẹ̀ òun náà aburú òdùn ṣe ní fètètè o ibi ilẹ̀ bá ti họ́ tó bá ti pamọ́ làwọn alábùláyé tí máa ń gba àwọn oníṣẹ́ ibi la fi sọ fún wọn pé gbogbo àwọn agbègbè tó jásan àì tó kún fún igbó burúkú tí a lò yìí kí ló dé tìjọba ò wá nǹkan kan ṣe sí the same thing náà là ń ṣe láti jọ yìí àá sì rí resort rẹ̀ ta bá fẹ́ kó àkóyawọ́ kinní yìí ó ní tí wọ́n ń pè ní forest flushing táwọn agbófinró máa ń ṣe ẹ jẹ́ ká wo bó la ti fẹ́ flush forest wa kí wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn state tó mú gbálẹ́gbẹ̀ẹ́ wa niger state mú gbálẹ́gbẹ̀ẹ́ wa oyo state kogi state àwọn state yẹn amúgbálẹ́gbẹ̀ẹ́ wa ni wọ́n a lè jọ ṣiṣẹ́ papọ̀ láti fi wá ojútùú sí bó làwọn èèyàn yìí sí tinúgbó kan bọ́ sínúgbó kan kí lè mọ pé reserve igbóọba kan bẹ tó yẹ pé ó tóbi débi pé ó sì já sí ìpínlẹ̀ bíi mẹ́ta láti ọ̀yọ́ mẹ́yẹn so ó rọrùn fáwọn tá à ń sọ yìí láti mọ tibì kan pọ́sibì kan tí ojú kankan ò sì ní rí wọn nínú igbó ẹ jẹ́ ká wá ọ̀nà àbáyọ kan sí bá a lè ṣiṣẹ́ tọ àwọn inú igbó wa wọ̀nyí bá a bá ṣiṣẹ́ tọ àwọn inú igbó wọ̀nyí yóò le koko láti mú ìdópin wá bá àwọn ìṣòro tá a ti ní.
0: málàmù ẹja wò báyìí yóò bá máa ń pa òwe kan wọn ní omi tó bá máa níwọ̀n làárẹ̀ lásì tí omi bá pọ̀ púpọ̀ tábàárẹ̀ lásì kò ní ẹ̀ bígbà téèyàn ẹja wò báyìí ṣéèkì ẹ lérò pé àwọn gbòòyì pọ̀ débi pé eléyìí tán ló wà ń sàbísà lásán àwọn tó débẹ̀ tí wọ́n mọ̀ nípa ìwọ́n ní nígbà tá a bá sọ̀rọ̀ nípa state kan lọ́tọ̀ fúnra ẹ̀ ni ká tó sọ pé ìpínlẹ̀ kwara gan lọ́tọ̀ tí bá dá wọn bì kan lẹ́yìn ìlú àwọn kó tó wà mẹ́tẹ́ bá rìn ẹ wá yá wò sí ẹ lérò pé igbó yìí pọ̀ débi pé agbára ìjọba gan tábàlà àwọn fẹ́ lò yìí ká pápọ̀ igbó yìí yóò ti lágbára jù.
2: Málàmù
3: Fedobin Ion and Care, the good for your body, yeah, you, yeah. Oh, yes.
4: Ṣíṣàyẹ jí pépé wà ní òmìnira pẹ̀lú Ferobin ti fún èmi ara tó jí pépé ọkàn tó wà lálàáfíà Ferobin ní tiwa Ferobin iron àti folic acid kò sófò mọ́ owó rẹ̀ bápò rẹ̀ ó sì wà lárọ̀ọ́wọ́tó oògùn olóṣọ̀rẹ́ ọmọdé bí wípé o yege lójoojúmọ́ Ferobin ní ọ̀nà Ferobin láti iléeṣẹ́ 15 healthcare plc ó wà ní gbogbo ilé ìtajà oògùn jákèjádò orílẹ̀-èdè Ferobin èròjà afúnilẹ́jẹ̀ tó dájú.
5: Ilorin, your time for divine visitation is here. Get ready for Outpouring 2026 live in Ilorin Kwara State with Apostle Johnson Suleiman. A powerful two-day prophetic and healing gathering filled with miracles, restoration, salvation, and life-changing encounters in God's presence. Date, 9th and 10th of June 2026. Venue, open space of Kwara State Stadium Complex, Taiwo Road, Ilorin Kwara State. There will be morning and evening sessions daily by 9 a.m. and 5 p.m. Are you believing God for healing, breakthrough, direction, or a fresh fire? Then this meeting is for you. Admission is free. For inquiries, call

0: 1-30-97-6276. Ilorin, do not miss Outpouring 2026.
1: Ayẹyẹ ńlá tó ní ṣe pẹ̀lú tán lágbíyàn kí fẹ́gbẹ́ra sọ́lá lẹ́wù kásàgbà. Eléyìí ló fà dé abájọ tí bàbá wọn láláwa aláǹgbà tìlú agbíyàn kí. Alhaji Aliyu bàbá ọ̀làdáridé. Lábíà àṣà mẹ̀mẹ́ sábà ṣíríkì Mùsùlùmí ọba ìlú ìlọrin ṣé. Ṣé fi tìfẹ́ tìfẹ́ pé gbogbo ènìyàn síbi ìfilọ́lẹ̀ ìwé tó sàlàyé tan. Aláǹgbà tìlú agbíyàn kí Siroma ti lọ gẹ́gẹ́ bí aṣíwájú tìlú agbẹ́yangí. Ṣé yini yini ká lè sèmi ni mo mú aláǹgbà tìlú agbẹ́yangí fi oyè ló dá wọn mọ́kànlá sí wọn jọmọ lọ agbẹ́yangí lọ́la. Tòun ti sísà gbé kalẹ̀ àmì ẹ̀yẹ nímọ̀ tí àwọn ẹni tó ti lọ nílò agbẹ́yangí. Special dot of honor ni gómìnà ìpínlẹ̀ Kwara Malam Abdulmanap Razak. Chairman of the day ni Dr. Abdulhakeem Oyeniyi Pelo. Ìfọ̀nchà ọjọ́ náà ni Ambassador Fatai Yaya Seriki. Oníwà sí ọjọ́ náà ni Fàlátì Sheikh Dr. Suleiman Faruk Oníkìjì Balẹ̀ Skin Bill Lamita gba tìlú Ìlọrin. Ẹ má gbàgbé pé ayẹyẹ tá à ń fún rẹ̀ yóò wáyé lọ́jọ́ kọkànlélọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2026. Primary school tìlú agbẹ́yangí. Bẹ̀rẹ̀ lágọ́ mẹ́sàn-án òwúrọ̀. Agbẹ́yangí.
2: Sámàlé.
3: Jẹ́ ìwọ̀n wa ilé oúnjẹ ìgbàlódé níbi tí fàájì tó lékè ń ká sórí o sí tó tilẹ̀ jáyé ọlọ́ba nílùú Ìlọrin. Pàápàá jùlọ lásìkò pọ̀pọ̀ sí ọdún iléyà tó wọlé dé yìí. Dante restaurants and lounge ilé oúnjẹ àtàtà tó gbámúṣé. Kò sí irúfẹ́ oúnjẹ tilẹ̀ yìí tàbí tókè òkun tẹ wádọ́dọ̀ wọn tẹ ò ní bá ń bẹ̀. Tóbi dórí àwọn mímu tó tutù dódódó tó ti ìgbàládùà Ẹ̀wà gbọ́ tuntun. Àwọn jíjẹ tó kátahánu tẹ mọ́ barbecue wà fún gbogbo ènìyàn lọ́fẹ̀ẹ́. Lásìkò ọdún iléyà tí í ṣe ọjọ́ Wednesday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù yìí ní Dante restaurants and lounge. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ̀pẹ̀ sórí nọ́mbà yìí 0703863-4913. Dante restaurants and lounge ilé oúnjẹ ìgbàlódé tó kọjá bẹ́ẹ̀.
4: Tó ẹ kábọ̀ padà sórí ètò yin ètò wa ètò àtúpalẹ̀ ìròyìn ní ìkànnì ìdámọ̀lẹ̀ 3.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Abala kejìre alámẹ̀ ètò alẹ́jọ́ alónìí àwọn Malam Abdulrafiu Ọlárẹ̀wájú Asukuti ni àjọ wò lórin ká tó lọ lẹ́ẹ̀kan ọ̀pá ń béèrè wípé ṣé ìṣègbè àwọn gbó tí wọ́n láwọn ìfarapamọ́ sí yìí pé ó ráyẹ pójú pọ̀jù pọ̀ ìjọba ò fẹ́ ká mọ́.
5: Kò sí nǹkan tí ń jẹ́ pé ọwọ́ ìjọba ò ká mọ́. Ta bá fẹ́ sọ pé ọwọ́ ìjọba ọ̀ka àwọn ọ̀nà tó pọ̀ lu àyínà pọ̀ gan àwọn ròdù tá rìn ta bá wo gbogbo ẹ̀ lọ ẹ̀rí púpọ̀ ẹ wo iye mélòó la ẹ wo adúrú ọ̀nà tó ti dá ńbẹ̀ náà tá dẹ̀ tó ń dà sí tá bá mú yìnyín náà wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ti fẹ́ mú tán àìmọye àwọn fan tó wà láwọn orílẹ̀-èdè mi.
4: Ká máa gbégbó kan.
5: Wọ́n ní gègì. Wọ́n ń gègì gbó. Àwọn gidi tí ò wúlò lẹ́kọ̀ọ́kọ́ mẹ́ àwọn gidi tó wúlò tẹ́mọ̀ rí wọn báyìí gbogbo owó àwọn fún báyìí sẹ́mọ̀ kí tẹ́ bá wà ní àwọn ibì kan tẹ́ ń rí bí igi bígbà tẹ́ wà láwọn gádìn yẹn tẹ́ ń rí àwọn igi tí wọ́n lọ tán lọ báyìí ẹ̀ mọ̀ rí gbogbo nǹkan kẹsí pé wọ́n gègì náà wọ́n kílẹ̀ igbó ni lóye tá a pé yóò tiẹ̀ tún ṣe mọ yóò da fún àlàáfíà yóò ṣe tí yẹn mọ fojú rí tí ó mọ dùn mọ́ ni láwọn igbó tá à ń sọ wọ̀nyẹn tíjọba bá fẹ́ ṣe àkàn yìí tó bá múra sí gbégbèsè rẹ̀ wọ́n ti rí ṣe dẹ́ ẹ̀ wọ́n jẹ́ kí wọ́n sọ kíní kan fún yín ṣe ní gbó tó pọ̀ òun kìí ṣe state ẹyọkan lónìí ẹyọkan o wọ́n pin igbó òun ni igbó òun fọ̀ báyìí báńdírì wà nínú igbó yẹn tó jẹ́ ti ìpínlẹ̀ kọ̀ọ̀kan kí kálukú mú títí ẹ mọ́ mú díẹ̀ díẹ̀ kódà kó tó state kan nígbà tá a bá fi mọ́ mú ṣe tẹ́ bá ti mú àwọn apá ibì kan láwọn ibi tó wà strategic tẹ́ bá ti mú wọn ẹ ti fi wọ́n ṣe àwọn nǹkan rárá tẹ́ pé èrò ti mọ wà ń bẹ̀ àwọn iléeṣẹ́ ò ti mọ wà ń bẹ̀ àwọn ọ́fíìsì ò ti mọ wà ń bẹ̀ ẹ sì àwọn àgbáyé gbádùn sí ẹ tẹ́ pé àwọn òṣìṣẹ́ mọ̀ wà ń bẹ̀ tó ṣiṣẹ́ bá rẹ̀ ti wà ń bẹ̀ tágbófinró wà ń bẹ̀ tí gbogbo ẹ̀ wà ń bẹ̀ kò ní sí lábúrú náà then ẹ tún máa wá wo oore tí ó kó wọlé irú àwọn ibẹ̀ tó jẹ́ bíi farm tẹ́ ẹ fi wọ́n ṣe farm iṣẹ́ tá a fi ní forest ká mọ ní farmland ká convert ẹ̀ sí farmland tó bá jẹ́ farm àwọn yóò mọ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà product ó sì mọ tibẹ̀ jáde wá sí gbòòrò.
6: ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá ní fáàmù iná wọ́n jáwọ́ òṣìṣẹ́ wọn.
5: Nígbà tó mọ níwọ̀n ni nígbà tó àwọn tíṣẹ́ ní tọ́lọ́dọ̀ ni ó ṣe ẹ̀ lè fi wéyìí tíjọba ó ṣe. Ìjọba ló ní capacity láti ṣe nǹkan tó tóbi torí pé owó òlu ni ó sì pọ̀. Ìjọba ní capacity láti ṣe nǹkan tó tóbi then kíní yẹn ó tún generate employment fọ́pọ̀lọpọ̀ èèyàn gbogbogbò yìí tá a wá fi wọn kalẹ̀ ń igbó rẹ̀ mọ pọ̀ sí ni igbó mọ tíkì sí ni tẹ bá rí igbó mi sà tẹ bá dúró níwájú báyìí ẹni tí ń bẹ lẹ́yìn yín báyìí ẹ̀ ní rí níbi tí gbómi dìde

0: òṣèlú wa tí sì ń pa lọ̀nà. N ta fẹ́ sọ láàrin yẹn ni pé ọ̀rọ̀ wọn ládéhùn wọn ládéhùn o kìí ṣe ọ̀rọ̀ kan tá a lè mọ tẹ́lẹ́gbá wọn ládéhùn ládéhùn láàrin ara wọn tí ń yanjú eléyìí o èmi kàn rọ aráàlú yẹn àtàwọn aráàlú tirú rẹ títí ń ṣẹlẹ̀ ẹ̀yin ni kẹ́ ẹ yẹ ká jọ dúró wá ẹ yẹ káwọn aráàlú náà ti ẹ̀ wo ìlànà wo la fẹ́ fi gba ara wa lẹ lọwọ ilemọlemọ àwọn olóṣèlú tí ń darí wa bó ti wọn yìí.
1: sáràlú ló yẹ kó wá máa pinnu lórí ẹni tí ó ṣàkóso ni.
0: aráàlú
1: nínú ọ̀rọ̀ yín nínú ọ̀rọ̀ yín ẹni àwọn ẹgbẹ́ òṣèlú yẹ kó máa pinnu ṣé ẹgbẹ́ òṣèlú ló yẹ kó máa pinnu pé ẹni tá a fẹ́ ni torí tí gómìnà bá ṣe ẹ wo àmọ̀dé lẹ́kọ̀ọ́ ní ìgbà tiẹ̀ náà ǹjẹ́ aráàlú kọ́ ló yẹ kó máa sọ pé ẹni àfẹ́ mọ́ ní sáà kejì ẹni àfẹ́ ní sáà kejì.
0: àwọn aráàlú náà ni torí tí táǹjẹ́ aráàlú tẹ bá wo àwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan kálukú wọn lọ́lọ́mọ ẹgbẹ́ aráàlú náà ni wọn ọ̀dọ̀ àwọn yìí oníṣẹ́ wọn ti bẹ̀rẹ̀ kó tó wá kan jẹ́nẹ́rà aráàlú tí ọ̀sẹ̀ ẹgbẹ́ àtàwọn tí ń sẹgbẹ́ àtàwọn
1: kó tó wá bàbá àṣàlẹ̀ ní fẹ́ máa ń pinnu fún wa lásìkò
0: ìwà máa jẹ́ ní tá a fi ń sọ fúnra nìyẹn gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ kódà ó yẹ kí òfin kan wà tíjọba ṣe tó yẹ kọ́ yẹ kí ìjọba mú kù mẹ́ ká máa sọ pé àwọn tí bá ti ṣiṣẹ́ ìjọba ká máa ṣe òṣèlú kí lẹ́tà níjọ́ ká ṣòṣèlú ẹ jẹ́ ká máa ṣe politics náà ẹ ti kó wọn pápá mọ́ra ẹ jẹ́ kán lẹ́nu nínú ẹni tí wọ́n yàn tí wọ́n darí wọn nínú ibi iṣẹ́ tán ṣe gbogbo àwọn tó jẹ́ professors wa n ti ń bá àwọn lẹ́rù nìyẹn àwọn olè mọ́ darapọ̀ mọ́ àwọn kinní kan kì í mọ́ lo dirty language fún wọn báwo lè darapọ̀ mọ́ bọ́sẹ̀ ń sè yẹn bí gbogbo orú àwọn tó da tán da bá àwọn àfáà ẹ lè jọ́ yóò sì àwọn pásítọ̀ ẹ lè jọ́ ìbọn ẹ kàn mú ẹgbẹ́ kan kí ogo bí èèyàn tó da bá ti pàdé pọ̀ nínú ẹgbẹ́ ńjẹ́ bá máa mú ìmọ̀ràn wá ìmọ̀ràn tó darí pọ̀ decision yìí ló pọ̀ wọ́n ṣe primary election sí wọ́n ṣe primary election tẹ́ ẹ yarí pé rárá ẹ fẹ́ primary election tí wọ́n mọ fọwọ́ kọ àbí ẹ direct election tó mọ fọwọ́ kọ àbí kí lẹ́yìn pé ìtọ́ ṣe
2: direct primary
0: ẹ fẹ́ tó fọwọ́ kọ ẹ fẹ́ tí wọ́n kà tá sì fọ́lọ̀ gbogbo resorted to the latter.
2: láwọn
0: ẹgbẹ́ tábà ipá àwọn ẹgbẹ́ bá dúró rẹ̀ àmọ́ nísìnyí àwọn ẹgbẹ́ náà pọ̀ àwọn èèyàn kan náà wá àpò ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí yẹn làwọn ẹgbẹ́ wa àwọn ni wọ́n ń control wọn.
2: ọ̀dà àjẹ́
3: àpàràdé
2: àwọn alẹ́ àwọn àdá sí.
4: Fedobin iron and care, the good for your body, ṣe you hear?
5: Ṣíṣayé jí pépé wà ní òmìnira pẹ̀lú Fedobin iron fún àti fún èmi ara tó jí pépé ọkàn tó wà lálàáfíà Fedobin ní tiwa Fedobin iron àti folic acid kò sófò mọ́ owó rẹ̀ bápò rẹ̀ ó sì wà lárọ̀ọ́wọ́tó oògùn olómi tí ń ṣọ̀rẹ́ ọmọdé bí wípé oyege lójoojúmọ́ Fedobin ní ọ̀nà Fedobin láti iléeṣẹ́ Fitin Healthcare PLC ó wà ní gbogbo ilé ìtajà oògùn jákèjádò orílẹ̀-èdè èròjà afúnilẹ́jẹ̀ tó dájú.
6: gbogbo ẹ̀yin ènìyàn nípínlẹ̀ kwara a kú ìpalẹ̀mọ́ ọdún ẹjẹ́ ń pa iná sí yìn nípa ìfà ọdún tá a pè ní iléyà promo tó ń lọ lọ́wọ́ níléeṣẹ́ divine communication ẹ̀ndínwó ń lọ lọ́wọ́ pẹ̀lú àwọn ẹ̀bùn ràbàǹdẹ̀ ràbàǹdẹ̀ fún ẹni tó mara latest techno spark 50 àti techno pop 20 àbùdá àrà ọ̀tọ̀ tí ń bẹ lára spark 50 ni pé wọ́n ṣe é tó wo ojú rí pẹ̀lú 6700 mAh lẹ ó mọ gba àwọn ẹbùn ńláńlá lórí èyíkéyìí ọjà tẹ ẹ bára ní divine communication àǹfààní sunday ẹdíẹ sí ń bẹ lórí àwọn ọjà àwọn gbogbo uk laptop tó jẹ ti solar battery àti àwọn ohun èlò ilé mìíràn tó ń lo ìtànsán ọrùn ló wà ní divine communication tó wà ní divine communication plaza àdójúkọ mrs filling station taiwo salẹ ìlọrin ìpínlẹ kwara fún ẹkúnrẹ àlàyé ẹ máa pè sórí 0703-402-9432 divine communication ló sọ pé ọdún eléyà dùn yàtọ.
7: ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí èyí ni láti fi tó gbogbo ènìyàn létí pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mọ lẹ́jà nípa ètò ìtọ́jú ojú lájọ benjamin franklin foundation ṣètò ìtọ́jú ojú fáwọn èèyàn léyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú ìlọrin àti agbègbè rẹ̀ láti jẹ àǹfààní ètò yìí ẹ ó gba káàdì ìforúkọsílẹ̀ pẹ̀lú 500 naira lẹ́yìn náà ni ẹ ó ní àǹfààní sí ìtọ́jú àìsàn ojú gbígba oògùn tí mọ́ àwọn tá a mọ̀ sí medicated glasses lówó tí oògùn ní lápá níbi tí ètò yìí ti ń wáyé ni ọ̀làlómi hospital tó wà ní agbègbè stadium road nílùú ìlọrin aago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ni ètò yìí fi ń wáyé o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé àjọ benjamin franklin eye foundation sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032-622377 àjọ benjamin franklin eye foundation ni olùkéde.
8: ẹ kábọ̀ padà sórí ètò yín ètò wa ètò àtúpalẹ̀ ìròyìn ní ìkànnì dáàmọ́lẹ̀ 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara ọ̀pá ọ̀rọ̀ alẹ́ fún wọn lójú òkó yìí.
1: ó dà 0913

0: gẹ àwọn igbó yìí.
1: Kí tó kẹ́yìn ni yóò yẹ kójú mọ́ ìpínlẹ̀ kẹ́yìn. Orúkọ yín sà.
2: Gbọ̀dì Lágájì Ọrìn.
1: À ń gbọ́ yín.
2: Gẹ́gẹ́ bí wọ́n sọ lẹ́kọ̀ọ́ sà, àwọn òṣèlú wọ́n ti gbàgbára lọ́wọ́ àwa masses. Àwa ló yẹ kó bẹ̀rù pé tó bá yànyàn lọ́dọ̀ wọn, tá a bá dìbò fún ọkọ, kò sí yẹ mú rárá. A ti gbàgbára wa fún wọn. Àfi tó bá yípadà, ká gbàgbára padà lọ́wọ́ wọn lóṣèlú. Náà nǹkan tó wà bẹ̀ ni pé mo bẹ àti rédíò àti àwa. Ẹ jẹ́ ká yípadà nǹkan tó yẹ ká ṣe. Ẹ jẹ́ ká ṣe.
1: Ẹṣẹ̀gà fún òye tí
0: sáyé dá wọ̀nyí mọ́ ẹyẹ ìdáyẹ̀kọ̀tọ́ láti Gàníkì Sango. Àwọn béèrè ni pé ta ló gba ìjọba nímọ̀ràn ife kan dá àwọn agbésàn mi 700 sílẹ̀. Mi ò rò pé akàrú
3: ròyìn báyìí lọ́dọ̀ wa ń
0: bẹ̀. Aka arábìnrin Búsáì láti ẹ̀yẹ ń kọrí, wọ́n ní ṣíṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìbílẹ̀ àbíjọba ìbílẹ̀ gan pé ní Nàìjíríà kò lè jọ́nà àbáyọ torí pé ṣe bí arántí àwọn constabulary nígbà náà wọ́n ní ojúṣe wọn láti ìjọba ìbílẹ̀ ní kí n ṣe láti ìpínlẹ̀, ṣùgbọ́n àwọn ìjọba ìbílẹ̀ wọn ní ọ̀kan ṣe sí lórí ọ̀rọ̀ àwọn constabulary ní arábìnrin Búsáì láti ẹ̀yẹ kọrin ọ̀pá ìléyà.
3: Ó dá àdúrà ọlámì tó wà tò ní ìyẹn Malam Abdulrauf Ọláríwájú Àsúkútì. Ọ̀ fi ṣe lọ́láríwájú Ògùn ní ọ̀pẹ̀pẹ̀ tí lórúkọ tèmi o.
0: Tó Táíwò Adéyẹmí lórúkọ mi, ó dàbọ̀.

ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látúnrán wa létí nípa rẹ̀ ẹ bá wa dá sí nǹkan àràǹbàdà lórí ìkànnì yé ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbàwó bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Eti Friday bẹ̀rẹ̀ láti déédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

FM ló dára jù. Kápolówó ọjà káyé bú bàjẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ tí kò lẹ́gbẹ́. Ètò lọ́ọ́ ṣe pàjẹ́ rárá. Diamond FM.

0: gbọ́ sọ́tì ìjọba lọ fún ni.
1: Òkèlè.
0: Mo ti àìlè. Ìjọba lọ fún.
1: Òkèlè.
0: Òkè. Òkèlè. Bí ìyá ò sí ẹ̀jẹ̀ mọ́ fọkàwé yẹn mọ́. Ṣé ẹ ti gbé?
1: Àwa la mọ̀ wá. Ara ti a.
0: Ẹ jẹ́ ká gbé sí ìyín létí.
1: Pé àwa la mọ̀ wá. Ara wá.
0: Diamond Radio ni wọ́n ń pè bí Olúwayé Rédíò Káàfàtà.
1: Àwa la mọ̀ wá. Ara wá.
0: Ìyí yàtọ̀ sí rédíò tí ò láńtẹ́nà.
1: Àwa la mọ̀ wá. Ara wá.
0: Wọ́n gbọ́ wa káàkiri gbogbo àgbáyé.
1: Àwa la mọ̀ wá. Ara wá.
0: Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ tó fi wá ṣàṣíwájú. Àwa la mọ̀
1: wá.
0: Ẹgbẹ́ náà wá. Ẹ wá wo ojú ọ̀la. Lọ mi ẹfẹranjẹ bàkẹ́. Ẹfẹranjẹ bàkẹ́ gbàkẹ́. Ṣé ti rí kọ́mọ lábẹ́ rí ẹja jọjẹ wàrà ká mú mi sí. Ọya ẹ̀sùn bá mi ẹja jọjẹ ìbèrè ipò.
1: Kàrọ̀ mi lé.
0: Ká gbá ta sí. Atatutu.
1: Oh my God.
0: Abíyèsí rẹ̀ Elédùmarè.
1: Ọlọ́run ọba mi Elédùmarè. Ọba bẹbẹ títí ń bẹ ká tó dé ọba ọwà wa tó ti wà ká tó.
0: Ilé ya wọlé tán fáínálì.
1: Ìwọ náà ni ìjì. Ọba tí bá wọn ń safẹ́fẹ́ tí bá wọn ń sooru.
0: Ilé ya kọ̀la.
1: Òyì mi yi mi tí wọ́n ń pè ní gbòǹgbò
0: ma. Ọlọ́run ṣé o tún já gan ni tọdún yìí.
1: Ṣúkúrà lè.
0: Àwọn táwọn tó ṣe léyà léṣì.
1: Láṣẹ ronú kanlẹ̀.
0: Tá a bá kó wọn sórí 100%.
1: Láfi dúpẹ́ lọ́wọ́ rẹ̀.

0: Orúkọ mi ni Yeyelua Toyin Adegbola. Mo sì ti lé ní 50 ọdún láyé láì àtàyè ìdẹ̀ra. Ìgbòkègbodò mi pọ̀ gan nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé. Kì í sì rẹ̀ mí, bẹ́ẹ̀ ni kì í sú mi. Àwọ̀ mi sì ń jí pépépé síbi ìtọ́mọ tuntun lójoojúmọ́. Ẹ fẹ́ mọ̀ di abájọ. Monomin Plus, atẹ́jẹ́ṣe oògùn tí wọ́n fi epo ẹja cod liver oil ṣe joy full supplement ni. Èròjà ẹ peléke, ó ń tara ṣe, ó ń máradán, ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa, ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébé kébé. Monomin Plus.
1: Monomin Plus. Fún àtúntò inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀. A tún fi èròjà cod liver oil epo ẹja sí i. Ló fi wá di oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo. A fi ń pè é ní Monomin Plus. Iléeṣẹ́ Tuyi Pharmaceutical Industries Limited. Àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe Monomin Plus.

àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olú ilé iṣẹ́ Fortunate Bread 9 òpópónà Tìjàní Adéjúmọ̀ lẹ́gbẹ̀ẹ́ Niger River Basin Road Ìlọrin nípínlẹ̀ Kwara àtìlẹ́yìn Arch Camp Olódó nílùú Ìbàdàn. Wọ́n tún wà Londo Road Àkúrẹ́ àti Nídágbólu Ìkírun Road nílùú Òṣogbo 08033781226. Jẹ̀gbádùn búrẹ́dì Fortunate 50/50.

0: kulara otali
1: beran le ko dide
0: karau le pemba
1: atora wo
0: atura atura dada
1: ke gunto ke guna
0: karau yagaga
1: aran roni tele ko roni mo
0: te ba ti fi karau le pemba mra
1: le se kese lo nsise wonu egun
0: to si nsia to re
1: osubu ye ke fa paro tabi fi ese da
0: fi karau le pemba wo
1: kai
0: ara re o le pada yakin lala
1: action
0: action
1: o je awoka
0: aromo legun
1: la ku egbe
0: ara re ro
1: tabi eyan didun
0: karau le pemba loko gbogbo won
1: agbara po
0: karau le pemba
1: to ye fa Pharmaceutical Industries Limited.
0: Àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi ká pọ̀ ògùn òyìnbó ló ṣe.
1: Karau le Pemba.
0: Ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ pé ìrè patú òpèrè ta pàtà pọ́npọ́n.
1: Karau le Pemba.
0: Ó kì síbẹ̀.
2: Karau le Pemba mure atura dada.
3: Láìfọ́sí mẹ́ta.
4: Láìfọ́sí.
3: Bẹ́ẹ̀ ni sà.
4: Kí ló fa tẹ́ fi dàìfọ́sí ara yìí? Kí ló ṣe?
3: Èmi náà mo gbà pé mo padà gbà pé ọmọ kékeré ṣe èmi jù. Torí pẹ́ tí mo fẹ́ orí ló dé mi dọ́dọ̀ wọn tó gbà pé lọ́ndẹ sí mo lọ́mọ méjì pẹ̀lú wọn. Kí n tó kó ìgbà mo ti lákọ̀ọ́kọ́ náà mo ti mọ̀ pé wàhálà wa mo dẹ̀ sá fún ẹ̀ kejì. Ọlọ́run ṣe àtúnṣe reconciliation wa.
4: Ẹ máa mú ẹ farabalẹ̀ ṣàlàyé
3: fún mi. Mo padà rí jẹ́ẹ̀tì pé kí ló dé kí n wo reconcile.
4: Ẹ máa bọ́ ọkọ yín di bélò.
3: Sá.
4: Ọkọ mi lè lọ lẹ́fẹ̀ yìí.
3: Ẹnìkan yìí náà ni mo bímọ fún fẹ́.
4: Lè bímọ fún.
3: Mo ní ọmọ náà ni mo wá dọ́dọ̀ wọn sá.
4: Ìbòlẹ̀ kọ́kọ́ wà tẹ́lẹ̀ tẹ́ fi wọ́n mọ kẹ́ tó kú mọ́ àwọn ọmọ kiri.
3: Ẹni tí mo fẹ́ gbà yẹn, mo ti a ti ṣe ní ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́sì ní Adé Ọ̀yọ́ tó yẹ kí ni ó wá kán respond wa lójú ibi oṣù mẹ́fà ló lé pẹ̀lú wọn tó fi bá tẹ̀ ti ṣe gba àyà fúnra wa pé kí ló dé. Ẹ ti gba tó yẹ kẹ́ ẹ ti gba kit tó yẹ kẹ́ ẹ ti gba kẹ́ ẹ ti mú nǹkan lọ sáde Ọ̀yọ́ nǹkan kan. So ìgbà yẹn gbà ló dẹ̀ ti pẹ́ ní ìlú ìjọ fúnra ara wọn. Wọ́n ti tán láti wọmọ tó láwọn dé láti dàgbà kí n tó ṣiṣẹ́ tí mo kọ́kọ́ fẹ́.
4: Ẹyẹ sì wà ní ṣiṣẹ́ wà ní ṣiṣẹ́ ọmọge.
3: Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà.
4: Arúgbó yẹn wá wù yìí.
3: Ẹ kò ń ṣe pé wù mí náà bàbá mi ọ̀rọ̀ mi ibi tí mo ti àgọ́pọ̀ lọ́rọ̀ mi sà.
4: Ta ló ṣe bàbá yín ló fi yín fún bàbá yín?
3: Bàbá mi kọ́ bí ẹ̀gbọ́n màmá mi kan.
4: Ẹ̀gbọ́n màmá yín kan.
3: Bẹ́ẹ̀ni sà.
4: Ló fi yín fún bàbá arúgbó.
3: Torí bàbá mi ò ti ṣe máa ń dáná kò ń ṣarúgbó pàṣẹ ṣùgbọ́n wọ́n jù mí lọ dáadáa.
4: Kì í ṣarúgbó pàṣẹ wọ́n tọ́ mọ́dé lò.
3: Ìgbà yẹn wọ́n ti ó bá bóyá bíi 40 ìgbàna èyí sì 121.
4: Forty o kì í ṣarúgbó. Èyí sì wà lọ́mọ 20 ńgbà yìí.
3: Mo ní ìpè wọn ti hó tí ẹ̀ mọ̀ pé àwa ń tábà wà lágbègbè kan báyìí a máa ń dàbí pé ọjọ́ ti lọ lórí ẹ̀ nígbà téèyàn bá ti rí tọmọ téèyàn bí léèyàn mẹ́nimẹ́ni tí ń bímọ. So nígbà yẹn àwọn jẹ́ àgbàlagbà nínú ọ̀dọ̀ tiwọn. So èyí 21 ìgbà yẹn tó 140 làwọn nígbà yẹn.
4: Èyí sì wà 21. Bàbá ti bí ó ti ń lọ bí ọmọ
3: ògbójúọ ọmọ sáńdẹ̀ náwó lé mi lórí àwọn pé bóyá lọ ṣeré lọ ṣeré lọ ṣe wá kan tí
4: wọ́n tó wà rí ìfọ́nì. Kẹ́ẹ̀tọ́ fẹ́ ẹ ti bímọ fún yẹn. Ẹ̀mí ló lẹ ṣẹ́yún.
3: Mo lóyún àpètè rí kò sí
4: tó tán.
3: Mo lóyún àpètè rí kò sí mi ò ṣẹ́yún sà.
4: Oyún kí lẹ pè yìí.
3: Oyún àpètè kí n tẹ máa ń tó lóyún àpètè mo ní ibi mo bí kò sí ni. Mi
4: ò ṣẹ̀yìn rí sà, mi ò ṣẹ̀yìn rí kí n tó mọ̀. Èyí tẹ́ ẹ pèlú oyún àṣekí lẹ́ fi pé yìí.
3: Bàbá mi mọ́ ń gbọ́lẹ́ mi ni oyún àpètè ló máa ń pè.
4: Oyún àpètè. Nígbà tẹ́.

0: alẹ́ ni kò.
1: Lọ́rẹ́ kùtùkùtù gbà tí mò ń kọ́ṣẹ́ lọ́wọ́ nìyẹn.
0: Níta alẹ́ ni fún.
1: Àpò dúró. Ìgbà tó máa ń gbà pé mi tó jẹ́ ẹ̀bí ọmọ yẹn ṣàìsí ìbọn ilé ẹ̀ náà mo wà sínú fídí mọ yẹn. Mo fi ṣe ń ta kọ́kọ́ tó ń tó jẹ́
0: àrọ̀ kan tó jẹ́ ẹ
1: máa ń pè fẹ́ àrọ̀ o. Wọ́n máa ń fẹ́ àrọ̀.
0: Ìfẹ́ àrọ̀ yín nìyẹn. Ó wá doyún.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ṣùgbọ́n ẹbí ọmọ yẹn àbí.
1: Bẹ́ẹ̀ni mo bí kò sí. Mo bí kò kúṣù mi ẹ di so kò wá sí.
0: Ìyẹn ló wá bu yín tẹ́
1: bẹẹni sa èmi ò tí ẹ gbogbo bàyẹn náà still máa bọ mo ti ṣe freedom gbà náà bọ gbogbo bàyẹn mi ò tí ì lónú ọkọ ṣùgbọn gbogbo ẹ sá ìgbà tó ṣáà di pé bóyá àárín kan a ní níṣù kan nu ọmọ yìí kan bẹẹ nǹkan kan yín tó màmá mi jẹ bí sí ń gbà yẹn kò wọn sí pé tó àárín yàrá sí pé ẹni àgbàlagbà yẹn bàbá tí mo ní oṣù wákọ yẹn ló ẹ ń tà mí ni wọn ọkùnrin tá à ń sọ yìí sá.
0: Ọkùnrin yẹn tẹ ló pọ ọ tọmọ ogójì ọ.
1: Yẹ sá bẹ sá.
0: Gbogbo ìgbà yẹn ẹ̀yin náà dẹ̀ ti tó ọtílélọ́mọ ogún ọdún.
1: Bẹ́ẹ̀ni sá.
0: So ẹ tí ì lè dá láàánú ilé ayé yín fúnra ara yín. Bẹ́ẹ̀ tí ẹ ti pọ́ mọ́ ọtílélọ́mọ ogún ọdún.
1: Bàbá mi ẹ̀ gbogbo rẹ̀ yóò gan ó wù tí ẹ̀ bá yẹ gbogbo ìrìnàjò mọ́ kan wò kó láti yanjú sí ṣọ́ọ̀pù yìí lẹ́nu. Ó wù mí kí n rí yín báyìí kí n sọ ẹ́ pé wà á di pé bóyá mo tó ṣe ń tu ìyá ayé mi ìjọba ìhùwà tí mo sọ fún mi ní ìmọ̀ bẹ́ẹ̀ ṣe ń bí ní ìnáwó màmá dáhùn.
0: Ọ̀dà kò sí oyún àkọ́kọ́ tí ẹ níyẹn ẹ tó wá tì ní mi ìmọ̀ lẹ́yìn ìgbà náà.
1: Ṣé tí mo fi fẹ́ níyẹn?
0: Ọ̀pọ̀ nìkan nígbà tí
1: ẹ ní lọ. Mi ò ní mi lẹ̀yìn ìgbà náà
0: bàbá mi. Mi ò ní mi lẹ̀yìn ìgbà náà.
1: Afta ti mo wa fi máa yẹn sílẹ̀ tí mo wá fẹ́ tí mo ni mo bí àwọn ọmọ mi fún yẹn.
0: Ẹni yẹn òun yìí sábúgbó ń tiẹ̀.
1: Agbalagbala wọn náà irú máa rí ìdí ni wọn. Máa rí ìdí ni wọn.
0: Ẹ̀yin náà sì ti lọ ilé ọkọ kan rí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ní ìsìn tẹ wá dọ́dọ̀ rẹ̀ kẹ̀kẹ́ dúró ń bẹ̀.
1: Bàbá mi á gọ ni pọ̀ ń bẹ̀ mo padà jókòó fún ara mi mo rí págọ̀ tèmi ló pọ̀. Àwọn ọmọgbọ tí mo wù náà rí i pé ibi tí wọn ti bí ni gangan mi ò mọ. Ṣé wọn tẹ́yìn bá mọ ibi tí wọn ti bí? Ṣé wọn mọ bó ṣe fẹ́ gbé gbò mí tó bá dé sí?
0: Bí kí ni ó yẹ kẹ́ ẹ mọ̀ nípa ìbí yín níbi tí wọ́n ti di yín tí ẹ mọ̀?
1: Mo dúpẹ́ púpọ̀ bàbá mi ẹ ṣe púpọ̀ sí. Bàbá mi àti màmá mi wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé aṣíwájú ni wọ́n lọ́nà méjèèjì kan ti bí kó àwọn. Fọwọ́n wá jẹ́ ẹni tó máa ń fi kó mọ́ bàjẹ́ kó mọ́ bàjẹ́ ṣe ìfẹ́ náà máa ń fi yàn wà. Tó báwa náà ṣe ń dàgbà lára wọn kò tí ó ń wì láwa náà rí àwọn nǹkan mí. Tó gbogbo yẹn wá ní kú gbogbo ẹ̀ka.
0: Kí làwọn nǹkan tí wọ́n máa ń tọ́ka sí pé ẹ máa ṣe gẹ́gẹ́ bí ìyàwó lé.
1: Bàbá mi ní tilẹ̀ ń tán lọ́hún. Ìgbà lọ́wọ́ ni tí n bá débi tí pẹ̀lú àṣẹ bó tiẹ̀ dé páwọn nǹkan ti ṣíwọ́ náà àwọn tí a ń jẹ́ tó yàtọ̀ ìbábọ̀ ọkọ ìyá ọkọ mi ti àní ní láti dún bẹ́ẹ̀. Kò sẹ́ni tó láàárín ẹ̀mí ṣùgbọ́n pọ̀ dà pé ọwọ́ ti ṣáájú lọ́dọ̀ ẹni tí mo fẹ́. Kò jẹ́ kí n jẹ́ ìgbà lẹ́mọ̀ kágbù. Mo lè jẹ́ nǹkan tó náà sọrí fún iṣẹ́ tí mo gbé dání. Àná
0: Ọ ẹkún ọ̀ràn o kẹ farabalẹ̀ jáde lóhùn.
1: Ìgbà mi tí mo gbé mo ṣe owó náà ni. Ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ ni mo ní lórí iṣẹ́ owó mi tó lára ṣọ́ ni mí. Jáde mo lórí ọ̀fẹ́ ọlọ́ọ̀gá. Ṣé kí pé báyìí mo mọ ilé mi ni mo ti dúkà. Mo ṣe ń fún
0: mi ẹjọ́
1: ní okùn kan tí mi gbà
0: láti ọ̀dọ̀ ìjọba. Ẹ tí mò ń bí yìí ẹ fi ìjà mi lóhùn dáadáa.
1: Ṣé mo fẹ́ ta ẹ lọ?
0: Ànífẹ́. Gẹ́gẹ́ bí aránsọ. Ṣé bẹ́ẹ̀ kọ́ṣẹ́ free ni?
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ta lọ́rẹ́ǹtì ṣọ́ọ̀bù fún yín?
1: Ní kùtùkùtù fúnra mi náà mo gba ṣọ́ọ̀bù sà. Ṣọ́ọ̀bù ti bàbá ọmọ mi yìí ti mọ mi fúnra mi ni mo
0: gba. Ọmọ mẹ́rin lẹ̀ bí fọkọ yín tẹ kú lọ́dọ̀ rẹ̀.
1: Àwọn méjì náà ni
0: ọkọ mi kò
1: sí nìkan. Bẹ́ẹ̀ni sà.
0: Ìrìn téèyàn fi sọ pé báyà kí wọ́n ké mọ́yàn ìyẹn lè họ fẹ́ kó ìyẹn kan wò pé bíi ti sun ìjà rẹ kí ni nǹkan tó gbé yín kúrò lọ́dọ̀ ọkọ yín yẹn.
1: Bàbá mi kàn ṣe ó sun ìjà rẹ o mo rí o

0: láàrin àwọn kò sí tí àwọn ọmọ ń bí léèrè ọṣẹ four bedroom flat ni wọn ní àwọn ọmọ obìnrin làwọn mẹtẹẹta ń gbé yàrá kan wọn fi kan ṣe yàrá àlejò náà ni wọn wọn wá láti gba àwọn títì kò sẹ́ni kankan ń bẹ̀ ọkọ ń lo yàrá kan ìyàwó náà ń lo yàrá kan ṣètì rúùmù wà fẹ́ everybody lọ bá ní ẹ yàrá àlejò yẹn ẹ jẹ́ ká wà ń bẹ̀ sàn ti jẹun wọn náà ti jẹun ìnájọ́ lórí kókó ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ tó lágbára díẹ̀ ọkọ ti fi iṣẹ́ dé ọkọ bá ní àǹtí kí ló ṣojú yín báyìí ọlọ́la máa ń mọ́kọ ìyáyàwó náà dúró de ọkọ dúpẹ́ pé ó gbà kí ẹ̀gbọ́n rẹ̀ ò dúró lọ́dọ̀ àbúrò lọ́wọ́ ni àmọ́ ẹ̀ bá ti máa lọ ilé ẹ̀ pé mo máa ń pẹ́ dé láti ibi iṣẹ́ kò sí wàhálà
1: ilé nílé gbogbo wa
0: àǹtí
1: ẹ̀ṣùwà
0: ń bẹ̀ for meantime ògùnkùn tẹ́ni tó ń lo yàrá yẹn náà àǹtí bí pé ó bá kúnlẹ̀ láì mọ̀ pé ń jọ́ tí bí pé wọlé èṣù lọ wọlé tọ̀ wọ́n
1: kai
0: ẹja sáré polówó àwọn polówó ọjà wa láre wájú ṣé kínní yìí ó lè parí báyìí torí ọlọ́run polówó ọjà wa náà mọ̀ bọ̀.
2: Orúkọ mi ni Yèyé Lua Tóyìn Adégbọlá mo sì ti lé ní 50 ọdún láyé láàyè àtàyè ìdẹ̀ra ìgbòkègbodò mi pọ̀ gan nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé kì í sì rẹ̀ mí bẹ́ẹ̀ ni àwọ̀ mi sì ń jí pépépé síbi ìtọ́mọ tuntun lójoojúmọ́ ẹ fẹ́ mọ̀dí abájọ monomin plus atẹ́jẹ́ṣe oògùn tán fi po ẹja cod liver oil ṣe joy full supplement ni èròjà ẹ peléke ó ń tara ṣe ó ń maradán ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébékébé monomin plus.
3: monomin plus fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil ní epo ẹja sí i ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹ̀ ṣoṣo la fi ń pè é ní monomin plus iléeṣẹ́ ti pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe monomin plus.

0: sojú àgbà.
1: Bàbá Tanimọ̀lá, ẹ ti gbàgbé pé ẹni ní kílẹ̀ ayé ó da, ó nìkan kọ́ jèrè ẹ̀, bẹ́ẹ̀ ni ilé ayé ò dòṣo. Ìjọba ò ní dáwọ́ dúró láti máa dẹ́kun dída ilẹ̀ sojú àgbàrá tó ń fa ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàráya ṣọ́ọ̀bù, ilẹ̀ rírì, ilé dídàwó àti àwọn ìjàm̀bá míì tó lè tètè sọ ní di aláìní lé lórí. Ẹ sì mọ̀ jà gbàgbé pípẹ́ àgbàrá a máa gbé tọmọdé àtọ́ ẹ sá fún dídà sojú àgbàrá.
2: Tẹ́ẹ̀ bá ń gbọ́.

ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkò tó ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí fagilé ẹ̀yà tó owó mílíọ̀nù lọ́nà ẹ̀yà tí wọ́n fẹ́ yà fún àtúntò sí ẹ̀ka náà mọ̀nàmọ́ná lórílẹ̀-èdè yìí. Ilé-ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé Jonathan ló lè kópa nínú ètò ìdìbò ààrẹ ilẹ̀ yìí tó wáyé ní ọdún tó ń bọ̀. Àtíkù ti borí nínú ètò ìdìbò kò mẹ́sàn-án yọ fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n dì ní ìpínlẹ̀ Zamfara ìpínlẹ̀ Yobe. Àwọn òṣìṣẹ́ ọlọ́pàá já okùn ẹ̀mí àwọn afurasí ajínigbé mẹ́ta ní ìpínlẹ̀ Ọ̀yọ́ dóòlà ẹ̀mí ẹnìkan kúrò nígbèkùn àwọn ajínigbé. Ní ilé òkèrè ààrẹ ilẹ̀ Senegal ṣe pàṣípàrọ̀ olóòtú ìjọba ilẹ̀ ọ̀hún. Ikọ̀ Remo Stars jẹ́jẹ́ láti padà ṣe abala líìgì àkọ́kọ́ ilẹ̀ yìí NPFL lẹ́yìn ìgbà tó fìdí rẹmi kúrò nínú líìgì ilẹ̀ yìí. Ẹ̀ka san akéwà pé àwọ̀ ọ̀wọ́ lẹ́nu iṣẹ́. Ìròyìn ẹ̀kọ́ rẹ̀ láti kàn ní Diamond 88.7 ní ìpínlẹ̀ Kwara Taiwo Adeyemi ròyìn yìí ká sọ fún yín pé ẹ lè gbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ wò wá ní YouTube wa ní Diamond 88.7 FM. Ẹ̀kọ́ ìnàbọ̀ lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.

FM. Ẹ̀ka bọ́ padà ìròyìn náà rẹ̀ nìkan rẹ̀. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti fagilé ètò ẹ̀yáwó kan tó lé ní mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin dọ́là tó yá lọ́wọ́ kí àgbáyé World Bank láti mú àtúnṣe débà ẹ̀ka iná mọ̀nàmọ́ná ilẹ̀ yìí tó ń kú tó ń jí. Ìgbésẹ̀ náà gbé ṣé àpapọ̀ ilẹ̀ yìí kọ ránṣẹ́ sí àwọn tọrọ kan pàápàá jùlọ látàrí wípé nǹkan tó yẹ kí wọ́n ṣe lórí àtọ̀nà wọn kùnà láti ṣe. Ìwé tó lédè látọwọ́ báńkì àgbáyé tẹnumọ́ wípé ìgbésẹ̀ náà ó ní wọ́n fagilé owó ọ̀hún tó kù nínú ètò ẹ̀yáwó tó tó bílíọ̀nù kan àti ààbọ̀ dọ́là táwa fẹ́ ya fún ìdàgbàsókè ẹ̀ka náà mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè yìí. Ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rigun lọ Jonathan wọn náà ti fìdí múlẹ̀ ṣe gbọ́lẹ̀ yìí kan tó ń jókòó nílùú Àbújá wípé ló kópa nínú ètò ìdìbò ààrẹ ilẹ̀ yìí ọdún tó ń bọ̀. Ẹ̀rọ ìgbọ́sọ̀ tó kọjá ó ní igun ẹgbẹ́ òṣèlú àlábùradà PDP ti Kabiru Tàmínú tó láǹfààní láti jẹ ọmọye ẹ̀kan ṣoṣo fún ipò ààrẹ. Àmọ́ agbẹjọ́rò kan tó fi ìlú Àbújá ṣibùgbé John Mary Jide Obi ló pe ẹjọ́ tako Jonathan pé kò nẹ́tọ́ láti kópa ètò ìdìbò òun fún ipò ààrẹ ní ọdún tó ń bọ̀. Nínú ìdájọ́ gbé kalẹ̀

lónìí òní ìdàjọ peter lifu freedom jonathan onetọ láti kópa nínú ìdìbò ààrẹ ọhún gẹgẹ bí olùdíje. Wáyé o, igbákejì ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí Atiku Abubakar ló ti borí nínú ètò kò mẹ́sì yọ fún ipò ààrẹ ti ẹgbẹ́ òṣèlú alátakò African Democratic Congress ADC ní ìpínlẹ̀ Zamfara àti ìpínlẹ̀ Yobe. Bẹ́gbẹ́ òṣèlú ọ̀hún ṣe ń ṣe ètò ìdìbò kò mẹ́sì yọ fún ipò ààrẹ rẹ̀ káàkiri tìbútòrò ilẹ̀ yìí ṣáájú ètò ìdìbò ààrẹ ọdún tó ń bọ̀ ní ìpínlẹ̀ Zamfara. Alága ìgbìmọ̀ tó wà ní ìjánu ètò ìdìbò fún ọmọye fún ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ ọ̀hún Namadi Musa kéde nínú gùzò pé Atiku òní ó ní ìbò tó tó 100,000 tó sì fi ẹ̀yìn àwọn alátakò rẹ̀ bíi Muhammed Ayatuddin àti Rotimi Che. Ẹ̀wẹ̀ Atiku ní ìpínlẹ̀ Yobe òní ó ní ìbò tó ní 100,140 bó ṣe kéde rẹ̀ látọwọ́ ẹni tó wà níjànú ètò ìdìbò ọ̀hún Madam Kyari. Láti ìpínlẹ̀ Borno, ìjọba ìpínlẹ̀ Borno títí ilé ẹ̀kọ́ ìjọba tó gẹ̀ẹ́tì àmà wà ní Musa ní ìjọba àbílẹ̀ Asira Ubapa látàrí bí wọ́n ṣe kó àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n tó 142 nígbẹ̀kùn àwọn afurasí àgbésùmọ̀mí tó sì kọ àwọn akẹ́kọ̀ọ́ síbòmíràn míṣánná fún ètò ẹ̀kọ́ ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀rọ ní ìpínlẹ̀ Borno làwà. Wàkíbè ló fohùn lédè nígbà tó ṣe àbẹ̀wò sáyẹ́gbẹ̀ ọ̀hún ní àná ọjọ́ Ajé. Àtẹ̀jáde kan tó lédè látọwọ́ agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Bàbágànà Zulu Dauda Iliya ṣàlàyé pé ìgbésẹ̀ náà láti kọ akẹ́kọ̀ọ́ kúrò nílé ẹ̀kọ́ ọ̀hún lára ìgbésẹ̀ láti dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́. Àtẹ̀jáde ọ̀hún fìdí ẹ̀ múlẹ̀ pé akẹ́kọ̀ọ́ tọrọ kan wọ́n lọ máa kẹ́kọ̀ọ́ wọn nílé ẹ̀kọ́ girama ìjọba tó wà ní Ùbá. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́, iléeṣẹ́ alẹ́yẹ ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ mi àwọn afurasí ajínigbé mẹ́ta tó sì dóòlà ẹ̀mí ẹnìkan kúrò nígbèkùn àwọn ajínigbé nígbà tí àwọn òṣìṣẹ́ aláàbò ajínigbé ọ̀hún ní òtú ní agbègbè òkè ogun ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àtẹ̀jáde kan tó lóde látọwọ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá alẹ́yẹ ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Aláyẹ̀dẹ Ọláyinkaye wípé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ṣiṣẹ́ akin ọ̀hún pẹ̀lú àwọn ọdẹ ìbílẹ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ aláàbò tó kù láti dẹ́kun ìpèníjà ètò ààbò tó wáyé káàkiri tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe wí wọ́n gba ìpè pàjáwìrì kan ní 25th ọdún tá a wà yìí látọwọ́ àwọn ọdẹ ìbílẹ̀ tí àwọn agbẹnugbẹ́ ń ṣèkọlù sí. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ọdẹ ọ̀hún olùbáṣẹ̀lẹ̀ náà rìn gẹ́gẹ́ bí ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá àti àwọn ìbílẹ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ aláàbò tó kù ọ̀run kọ̀ọ̀tà ìgbẹ̀ ọ̀hún tó jẹ́ pé ọwọ́ wọn ló dun àwọn afurasí ajínigbé ọ̀hún tó sì já okùnrin mẹ́ta ní ara wọn. Ẹ̀wẹ̀ olùléeṣẹ́ aláàbò lẹ́yìn ti ẹ̀ṣọ́ aláàbò NSDC àwọn òṣìṣẹ́ rẹ̀ tí wọ́n lé ní 175 káàkiri tìbútòrò fún pọ́pọ́ ṣinṣin ọdún iléyà. Àtẹ̀jáde kan tó lédè látọwọ́ alūkkóró fún ẹ̀ṣọ́ aláàbò NSDC bàbá wálé bí fìdí ẹ̀ múlẹ̀ nàìjíríà tó buwọ́lù ní òní ọjọ́ ṣẹ́gun gẹ́gẹ́ bó ṣe wí ó tẹnumọ́ pé àfojúsùn òun láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ọmọ ilẹ̀ yìí pàápàá jùlọ dúkìá ìjọba. Àtẹ̀jáde ọ̀hún tẹnumọ́ wípé adarí àgbà fún ẹ̀ṣọ́ aláàbò NSDC ọ̀jọ̀gbọ́n Ahmed Abubakar Hadi ti pàṣẹ kan kó lédè àwọn irinṣẹ́ pàápàá jùlọ kí n dá sí àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì. Pẹ̀lú bí àwọn arìnrìnàjò aláhàájì tó tó 2,000,000 káàkiri àgbàlá ló ṣe gbàdúrà ní òrékè Àràfá ẹgbẹ́ kan tó wà ní ìjánu ọ̀rọ̀ ẹ̀sìn Islam tórúkọ rẹ̀ jẹ́ Muslim Media Watch Group wo ti ké sí ọmọlẹ̀ Nàìjíríà wípé àsìkò rẹ̀ kàn gbèsè àkin nínú ẹ̀mí láti rí pé ilẹ̀ yìí ló borí ìpèníjà ètò ààbò tó ń kojú. Pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn ọmọlẹ̀ Nàìjíríà tí wọ́n tó 1,500 òun wọ́n wà nílẹ̀ Saudi Arabia tó ń ṣiṣẹ́ háàjì ẹgbẹ́ ọ̀hún tẹnumọ́ wípé gbogbo àwọn tó bá gba ààwẹ̀ Àràfá òní kan rí pọ́n farajì fún ìlànà ẹ̀sìn Islam pàápàá jùlọ láti yà kúrò lọ́wọ́ àwọn ìwà ìbàjẹ́. Àtẹ̀jáde kan tó lédè látọwọ́ adarí àpapọ̀ ẹgbẹ́ ọ̀hún Alhaji Ibrahim Abdullahi ṣàlàyé pé ilẹ̀ Nàìjíríà

0: ń kojú ìpèníjà tó aburú jùlọ pa ní ẹ̀rọ ìkógunjà ló kínigbé àti àwọn adigunjalè. Ó tẹ̀síwájú pé àwọn tó bá ń lọ́wọ́ nínú àwọn ìwà ìbàjẹ́ bẹ́ẹ̀ òní wọ́n jìyà tó wá di ọjọ́ ìdájọ́ níwájú Ọlọ́run. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ náà ni amúwáṣe tí gbọ̀nyìn láti kànyìndà amọ̀dẹ̀ tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí a lọ sí ilé òkèrè níbi tí ààrẹ ilẹ̀ Senegal ti ṣe pàṣípàrọ̀ olóòtú ìjọba ilẹ̀ ọ̀hún lákìn pé ẹkú ìkàlẹ̀.
1: Ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkùn káyélujára wa, ìdàkùn ìbádọ́ rẹ̀ Facebook, ìdàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 88.7 FM, Diamond FM, Supreme.

0: yàwó owó kan tó lé ní mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin dọ́là tó fẹ́ ya lọ́wọ́ báńkì àgbáyé láti mú àtúntò déba ẹ̀ka iná mọ̀nàmọ́ná ilẹ̀ yìí tó ń ṣòjòjò. Aṣojú ti fòǹtẹ̀lù Jonathan kò díje gẹ́gẹ́ bí ọmọ òye fún ipò rẹ̀ nínú ètò ìdìbò ilẹ̀ tó wáyé ní ọdún tó ń bọ̀. Àka fún yín pé Àtíkù ti jáwé lórí nínú ètò yọ fún ipò ààrẹ ní ìpínlẹ̀ Zamfara àti Yobe gẹ́gẹ́ bí ọmọ òye ẹgbẹ́ òṣèlú ADC. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́, àka fún yín pé iléeṣẹ́ ọlọ́pàá ti já okùn mi àwọn afurasí ajínigbé mẹ́ta ní ìpínlẹ̀ Ọ̀yọ́ dóòlà ẹ̀mí ẹnìkan kúrò nígbèkùn àwọn ajínigbé. Ní ilé òkèrè, àka fún yín pé ààrẹ ilẹ̀ Senegal ṣe pàṣípààrọ̀ olóòtú ìjọba ilẹ̀ ọ̀hún. Lákòótán, a sọ fún yín pé Raymond Sagege láti padà sí ìpele líìgì àkọ́kọ́ ilẹ̀ yìí NPFL lẹ́yìn ìgbà tó ti wẹ̀ nínú odò tó ń gbéni padà sẹ́yìn. 1967 ó ní adarí ológun ilẹ̀ nígbà náà Yakubu Gowon ṣe ìdásílẹ̀ ìpínlẹ̀ 12 ó sì fi wọ́n rọ́pò àwọn ẹkùn ìjọba ẹlẹ́kùnjẹkùn ti àríwá ìlà oòrùn ìwọ̀ oòrùn àti àárín gbùngbùn ìwọ̀ oòrùn. Tó yí lókun ìròyìn ọ̀hún ẹ pàdé wa tó bá di aago márùn-ún ààbọ̀ ìrọ̀lẹ́ òní fún ìròyìn àgbáyé wa ní kẹ̀hìndà mọ̀dẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Nedu Okorie ní olóòtú ìròyìn Taiwo Adeyemi lótú tó ká ṣe ti gbọ̀yìn lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ̀kọ́ wọ lẹ́nu iṣẹ́.
1: Latinu ya iroyin Diamond 88.
2: Hello, how are you found? Social media, emi omo yin ni pretty by me. Mo se video yi lo ni lati update everybody. As you can see, I'm at Bola Kale Street, Cherry White House yen legbe gate black yen. Ibe gogo ni le mi. E gbogbo ire ti mo ma sayi every morning ni mo ma se ni 7 a.m. every day. Mo se ma keep fit lele yi. Every shape mi ni can see over omo lotu.
3: O ma se o. O si se bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè fira rẹ lájínigbé lọ́wọ́. Gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndọ̀ ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí. Àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn. Ǹjẹ́ o ti ẹ̀ mọ àwọn tí ò ń bá dọ̀rẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣá? Ayé le o, èèyàn sì burú. Kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ. Ṣọ́ra, mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
4: Ìmọ̀ràn yìí ló ń dé sétí gbọ́yìn láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: ni e ma pade awon lolufe yin
1: se ma ngbadun e na ni e pade wa lago mejo jojo isegun Tuesday
0: nikan ni Diamond 88.7 FM lori to ta pe ni ni idile wa nibi ti e ti ma gbo awon ere onise eleyi to ma tun idile ki je keru lagbara olohun idile awa ati ni daru o
2: lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kò jàǹjà látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ lágo mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ dojú sẹ́rí máa dodo.
3: Ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ̀gbádùn rẹ̀.

0: ṣé o lè pè mí lórúkọ?
1: Ṣé yìí wá tẹ́?
0: O ní láti respect.
1: Ṣé yìí o máa tẹ́?
0: Tí mi bá fọwọ́ sí ẹ̀gbọ́n mi ò lè fẹ́.
1: Ṣé yìí tó bá yá o ní jẹ́nu lẹ́ mọ́?
2: Ẹyin èèyàn wa tẹ́ ń gbọ́ wa nílé akànfẹ́ lè ṣe ìpọ́nlólùfẹ́ yín.
3: Ṣé máa ń gbádùn ẹ̀ náà ni? Ẹ pàdé wa lágo méjì ọjọ́ ìṣẹ́gun Tuesday.
2: Níkànnì Diamond 88.9 FM lórí ètò ní ìdílé wa. Níbi tí ẹ ti máa gbọ́ àwọn eré oníṣe eléyìí tó máa ń tún ìdílé ẹni ṣe tí kì í jẹ́ kẹ́ bí ó dàrú. Lágbára Ọlọ́run, ìdílé àwa àti yín ò ní dàrú o.

0: ọ̀rẹ́ bò ni
1: mo wà o
0: àwọn kò síná ládùúgbò yín ni
1: ọ̀pọ̀ wá ti bàjẹ́ ọ̀pọ̀ wá wó lánàá
0: o gbọ́dọ̀ má wo band-aid lẹ́wà àwọn band-aid wọn ń lòpò ẹ̀yìn ṣe
1: ẹ ṣeun èmi ò torí pé ẹyin náà tún jàjà níná nísìn
0: àjàjà o àwa níná ọba sí a níná o
1: ó ti ẹ̀dá bá
0: àwọn
1: onínà àlùjọ náà làwa ní tiwa
0: ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run pè yín léèrè gbogbo orí mú ṣọ́ọ̀bù ẹ̀.
1: mọ́ bínú wá ọ̀rẹ́ tí èjẹ́ ń jẹ́ ẹ̀sìn kan wọ́n mọ̀ gbọ́wọ́ lọ́wọ́ dádì Yetunde.
0: ọkọ̀ ẹ̀ jẹ́ lóto ni.
1: kò jẹ́ lóto ó yá mi ni ebi wọ̀gán dennis ó ń béèrè pé o rí bi tẹsẹ̀ bọ̀ tí ṣọ́ọ̀bù kún o rà àwọn èrò ní òtítí jẹ́ ẹ̀dá ẹlòmíràn látẹ̀kọ́ ìwọ ló mẹ́ tó kù jàre ilẹ̀ tutù
0: kò ní. ọkọ̀ ẹ̀ ń jó ó ń blé o ṣọ́ọ̀kù ẹ̀ ti ń ṣàṣẹ ni.
1: kò sáṣẹ o mo kọ́kọ́ mo rí ẹ̀ wálẹ̀ náà.
0: ló bá fún ẹ lówó lọ́fẹ̀ẹ́ báwọn.
1: mo pè ní ọ̀ní pẹ́pẹ́ ṣúgà chinchon suwiti gbogbo ẹ̀ mo pè.
0: wá fún mi ní kóòdù yẹn.
1: tó bá ti bá fún ẹ ò lè mọ̀ ọ́n lò torí ò lè bínú. mo kọ́kọ́ gbé bígbà pé mo gbé bébí bígbà pa àṣẹ ẹ̀bẹ̀rẹ̀.
0: ọlọ́run
1: bó ní máa
0: lẹ́yìn ṣúgà ò ní sweetie ṣìngọ́ọ̀mù.
1: ó lówó fún mi ó ní máa fóun padà èmi náà ti
0: fọwọ́ sí pé marriage.
1: tó ṣe pa padà ni.
0: ó gọ̀ má bínú.
1: lọ́nà wo tó mọ̀ ẹni téèyàn ó bá a ta èèyàn máa ń bọ̀ ni nísìnyí tí n bá yá èyí mo lè má san tán gan 25k ni màá fún tí n bá ti délé báyìí màá lọ fún ní 25k.
0: kò wá yẹ kó sọ kọkàn rárá.
1: ọ̀rẹ́ mọ̀ jẹ́ kí n sinmi ó lóun kọ́ lóun ni.
0: ó wá bó ṣe fẹ́ san náà ni. bẹ́ẹ̀ ni.
1: ó fẹ́ lé mi lé nìyẹn o.
0: rárá ọ̀rẹ́ kí ni yè é
1: sí kúlọ̀. má jẹ́ kó lójú arédèmí padà do lójú ẹja jẹ́ kó fún.
0: ṣé wàá gbọ́ ó mọ̀ pé mi náà mi ilé ọkọ̀ náà mu wà. kí ni simple logic ni simple mathematics ni. tọ
1: kí ni màá
0: wá ṣe kí ni màá ṣe. nígbà táwọn táwọn bá fẹ́ ìyá mi kun ṣé wọn dá padà rí.
1: ẹsọ ló wọ síra wọn.
0: má dà kí ni ìrù ṣó dá padà rí.
1: tó dà mú gbọ́ wọn dá padà.
0: níjọ́ tó bá ra nǹkan fáwọn ọmọ tó wá nítọ̀ ó lówó lọ́wọ́ láti ra o máa fún ẹ létà ṣé wọn dá padà rí.
1: ó yàtọ̀ síra wọn náà ó kọlẹ̀ kọlẹ̀ yá èyí ni.
0: ọ̀rẹ́ ò gbọ́ràn irun tó ṣe bó ṣe máa ń dòdò yọ máa ń bí mi nú. ká wá sọ wípé
1: láti ìgbà tó ti máa rí rẹ̀ ṣọ́ọ̀mà ṣe báyìí
0: ìgbà tó ti máyì ká máa wá ka ní èjì àwọn owó magi tó ti fi kún owó tó ti lọ́ọ́ fi lọ́ọ́
1: ta. abẹ́mi náà ń jẹ́ ń bẹ̀.
0: ta ni bàbá máa bọ̀ ẹ tẹ́lẹ̀ ta ló fẹ́ sílé.
1: kódà
0: ta ló fẹ́ sílé owó náà ń jẹ́ ń bẹ̀.
1: kí la bá dé bẹ́ẹ̀ báyìí kí la bá dé bẹ́ẹ̀.
0: wo èmi kàn sọ fún ẹ ni pé tó o bá lówó tó o fẹ́ dá padà ọ̀rẹ́ ò ní sori burúkú mo fẹ́ raṣọ ẹgbẹ́ dákun yá èmi.
1: ẹ mọ gbọ́rọ̀ báyìí.
0: bẹ́ẹ̀ bí kówó pọ̀ lọ́wọ́ ẹ ni ẹgbẹ́ wa wọ́n wo ìyá rúkà bàbá bàbá ẹ̀ kú yìí tí ìrówó aṣọ. yá èmi
1: mi yá ẹ o mi ò yá ẹ mi ò fi rárárárá má lè mi nílé jẹ́ ń dá owó padà fún ẹ tí bá tiẹ̀ tún yá mi gan mo lè má dà padà mọ́ bọ èyí jẹ́ kọ́kọ́ fi fà á mọ́ra ná yá ti fojú ẹ̀ mọ́ra.
0: bàbá ti bẹ̀rẹ̀ mo máa kọ́ntínú ni
1: ò lè kọ́ntínú jẹ́ kọ́kọ́ sèyí náà ṣe bóun náà ló yẹ tí ó tó bá wá dòun ò yá mi kí ni mo fẹ́ ṣe.
0: ọ̀rẹ́

0: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir.
1: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes,
0: sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir.
1: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir.
0: Eka so mo mi mi aku odun
2: eja mo like be se
0: e se o ma mi owo ore mi
2: e je ki ore yin ti isubu ni le oko mi
0: e se o ma
2: da owo yen pada fun yin
0: koda mo wa surprise
2: yo ti mo fun yin si ni
0: e se o ma
2: e mo gbo e ko fa iko o
0: yes ma
2: e je wo bi re re en ma
0: e se o ma
1: awon ore mi ri leyi uru advice na fun mi
0: ah
1: se nu le wa do be
0: ah my dear e je mba ya
1: ife
3: e
0: ka so sa
3: bo me la la ti gari jo fa
0: e se on ba mi
3: e jo re mi ti yin wo bu
0: e se on sa
3: ri ya gari bi e ko e jo shock yin bi moto ki jack
0: olohun
3: o ki le yi o ni daru o
0: ami ami olohun ah e je kin ba yin lo si oja kin ba yin ro efo ke je yan ah oko mi ko se lomi leyin ese iwo lo to be olohun
1: mi ni
0: wa alaikum salam
2: e
0: ka so ma
2: e je won ya ye sun de o
0: yes ma
2: e ti ma so be yin se ni ke ma se o
0: e se o ma
2: se da pada mu si o se ba ri 3 million bayi wa le oko yin ko fun yin kare ni
1: o da
2: e da o
1: ya na
2: e je se o ni e ma se ba gboro re o
0: yes
2: mo ja si ko to ni olorun ja bo asi ko
0: ami ami olorun
2: ko ni e lo so po re ke
0: ami ma wọ́n láwọn ò jẹ́ wọ́n láwọn ò jẹ́
2: ẹ̀ẹ́
0: bó ti di mọ́ wọn o dádì yẹn tún dé ni o
1: ọkọ
0: mi sá àbí kí n lọ bá yín pa ìgbín kí n dín kí n ṣe lálátà yẹ́rìyẹ́rì
1: ọmọ tó wù mí jẹ
0: bẹ́ẹ̀ sá kí ni wọ́n ń kó ṣe ní jọ́sùn wà ń bẹ̀yẹn jẹ́ sáré lọ kí n bá ṣe kó látà àbí kí fìrín pọ̀
1: èyí tó bá ti wọ kó fẹ́ lù sá.
2: Hello, mommy, you today?
0: Yes, ma.
2: Yes, ma. Yes, ma. Yes, ma.
0: Yes, ma.
2: Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma.
0: Yes,
2: ma.
0: Yes, ma. Yes, ma. Yes,
1: ma. Yes, ma. Yes, àwọn alákòóbá.
0: Ah, kóbá bíi ti bó ní òtútù.
1: Lẹ́yìn ọmọ márùn-ún.
0: Ẹ kò se nǹkan kan.
1: Ẹ o.
0: Ah.
2: Ẹnu ẹ ká sọ
0: ma o. Ẹ ká sọ ma o.
2: Ẹ
0: ṣe ń ṣe
2: náà
0: ni
2: ẹ
0: sì máa ṣe lọ. Ẹ ṣe o máa
2: o.
0: Yes, ma. Ah, ẹlẹ́dàá mi ló ní mọ́ gbà sí lẹ́nu. Ẹ ṣe o ma. Ah, náà ló ní kí n rọra mọ́ fọ̀rọ̀ mi lọ ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi ti ní kí n mọ́ kó owó yẹn fún yín fa.
1: Mo bá tẹ̀ tí mọ́ kó kalẹ̀.
0: Ó ní kí n mọ́ kó fún yín. Ó ní kí n má kó fún yín ó ní kí ni ó ní sebí táyì náà bá yọ owó lọ́wọ́ mi sẹ́ mọ́ ń fún mi ni.
1: Nígẹ̀ yà
0: rí.
4: Ẹ ló ẹ kú lè
0: ṣe. Ẹ ká sàn sàn.
4: Lábá yìí rẹ̀ tàbí ìwé Diamond fún ìgbàjẹ́.
0: Àmì Ọlọ́run.
4: Orúkọ mi ni káyìn yìí ìtakú rí láti ọ̀pọ̀ àmúṣà tèmi di rẹ̀.
0: Ṣé o bàbá mi?
4: Ṣé ẹni nìkan ò sí èrè kí akọ́ lọ́rọ̀ tó bá gbà?
0: Bẹ́ẹ̀ni, ẹni tán kọ́ gangan. Bẹ́ẹ̀ni.
4: Mo wá bá yín dúpẹ́ fọ́lọ́ tí wọ́n ti pè yín padà.
0: Àdúpẹ́.
4: Ọlọ́run kò lè tẹ àlẹ́ gbogbo
0: arí. Àmì Ọlọ́run.
4: Jíjẹ tó dàrú dà wọ́n lẹ́nu tí mo dà sọ fún gbogbo adé.
0: Mo
4: bá yín dúpẹ́ o.
0: Ẹ̀sìn. Àmì Ọlọ́run.
1: Ọmọ ẹ̀kọ́ tó bá mi ṣẹ̀ṣẹ̀.
0: Bẹ́ẹ̀ni sá.
1: Bóyá wo ó mú fóònù rẹ báyìí ó wá delete nọ́mbà mi dán ó delete rẹ ní sẹ́ǹsì.
0: Ah ẹ má jẹ́ kí n delete ẹ.
1: Ọ̀rẹ́ burúkú
0: ni lọ́jọ́ ti ẹ.
1: Tọ́ mo ti gbọ́.
0: Ọmọ burúkú ó sì yẹ kí n delete nọ́mbà ẹ lóòótọ́ o.
1: Delete rẹ.
0: Tí bá sọ iye tó ti yá ẹ ló sà. Ẹ ṣeun sà.
4: Wàlá pẹ́ yẹn jẹ́ ìyàwó dáadáa kò sí kànú yẹn lẹ́yìn ló bá tẹ̀lé o.
0: Wàlá.
4: Àwọn àyà àwọn ọ̀rẹ́ ẹ̀rùn ẹ̀rùn ẹlẹ́nu gbígbé àwọn ọmọ ẹgbẹ́ báyìí.
0: Sọ́rẹ́ mi sẹ́yìn tẹ́lẹ̀ ni.
4: Àpàdé lágbo rẹ̀ ìyá àpàdé.
1: Mi sọ fún ọ, ìbọn náà sọ fún ọ.
0: Ṣé ẹni tí mo ṣe kọ́kọ́ ra ọjà sínú ṣọ́ọ̀pù báyìí dé? Ọjà tó kọ́kọ́ mú lọ bí 20,000.
1: Àwọn afẹ́nifẹ́ rẹ̀ kọ́ ni wọ́n.
0: Ẹ ká sàn.
3: Ẹ ká sàn mọ́ àpètè.
0: Ẹ ṣeun sà.
3: Ọ̀rẹ́ tí ẹ lọ fọ̀rọ̀ lọ.

0: mi o rojo e wo e se te ma da se to lo so to ni iya o ya iyawo ti won ya
1: oruko temi ni
0: ori owo o de ta ore o ya
1: oruko temi ni princess oladokun to lo adviser mi ni ola lo ni mi o ni gbo si elenu o ba le mi
0: oko iyawo
2: oruko temi ni bolusemi folution richard
0: aburi oko
3: oruko temi ni ogunseyo
0: lo opa ebiti
4: e be ro pe wo lo ye ko oruko da o
0: ti o de so ma je
4: mi o mo gba ga jina si o ni
0: ebi te pe gbogbo eyan ni
4: lo ke be na ni ko ko
0: ebi lo wa kiri lori bayi eni ti won le
4: bi ko ko mo be jina si o
0: ko won lo won ira gbo emi lo wa ti won le pure water o ni jade ta lo
4: ira gbo ko lo fi kan ola lo wa je ogun ni opa biti lo ko temi
0: emi mo pe ke emi lati bu mi be yen e ma wori agbota itira ni odun
4: alo agbota itira alo fi kan
0: ile ye o pari eyan ku o mi dola yin ka ja ni ajibade lo ko ti
4: aso do ayo
0: o ti di ni ojo mejo aso ah ola lo ju bo la ti fe je bayi
4: ola yen olohun gba fun wa
0: e fa be mi
4: ma ko
0: lo ma wa
4: agbo merin ti wa nle
0: ah lọ́dọ̀ ta ni
4: ẹ wá rí mi lẹ́yìn ìtùkẹ́
0: wá rí mi lẹ́yìn ìtùkẹ́ wá rí mi
4: lẹ́yìn ìtùkẹ́ wá rí mi
1: lẹ́yìn ìtùkẹ́ dáadáa ni a lọ gbẹnu sí lọ́dọ̀ pa
0: ok wà á padà mú gàrí
4: àfọ̀ọ́lù ti ṣe ẹwà book lọ́dọ̀ mi kẹ́ wá gbẹ̀yọ̀ kọ̀ọ̀kan tó bá ti kọjá aago mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún
0: ẹ wọ́n dọ́dọ̀ mi náà ọ̀pá ara màálù mi ò lè jẹ́ kí ló dé ìjọ ìjìnà
4: ẹwájú china ló ti kó wọlé mu
0: pàbẹ ẹgbẹ́
4: ẹyẹ ẹgbẹ́
0: ẹwọ ọdún ayọ̀lá máa ṣe bàbá wa ń gbádùn ètò nídìílé wa àtọrọ ẹran o tọrọ àbí ṣe ẹyìn ò tọrọ àtọrọ àtọrọ o tó bá padà
4: lẹ́yìn mẹ́rin
0: ó bá
5: padà.

ìròyìn ṣókèrè láti kẹyìn dayamọ́dé ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara. Ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu lónìí ọjọ́ ṣẹ́gun ti kéde pé ipa nira ti dópin fún àwọn ọmọlẹ̀ yìí látàrí àtúntò sí ọrọ̀ ajé. Ààrẹ tẹnumọ́ pé ìfarajìn àwọn ọmọlẹ̀ yìí fún nǹkan bí ọdún mẹ́ta sẹ́yìn ṣíṣe ṣíṣere lórí Nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ yìí ló ti di ibi tí àwọn olùdókòwò ń gbé kò wọ́n wà. Nínú iṣẹ́ ìkíni fún ọdún iléyà tí ààrẹ fi ṣọwọ́ sí àwọn mùsùlùmí nílẹ̀ yìí àti káàkiri àgbáláyé, ààrẹ Tinubu tẹnumọ́ pé lóòótọ́ ó ní àwọn àgbésùmọ̀mí àti àwọn akógunjàlú ń ṣe ìkọlù ságbè kan lórílẹ̀‐èdè yìí. Àrégẹ́jẹ́ wípé láìpẹ́ láì jìnà òun yóò ṣe igun ẹ̀yìn wọn. Gómìnà tẹ́lẹ̀rí ní ìpínlẹ̀ Anambra Peter Obi ti kanminú lórí ipò tó burú jáì tí púpọ̀ àwọn ọmọlẹ̀ yìí ń gbé ní ilé òkèrè. Obi tẹ̀síwájú wípé púpọ̀ àwọn ọmọlẹ̀ yìí tí wọ́n ṣe kọlu ẹlẹ́yàmẹ̀sẹ̀ South Africa ni yóò dúró sílé ọ̀hún ti pé kí wọ́n padà sílé lọ. Obi ló fohùn léde nígbà tó sọ̀rọ̀ níbi àwẹ̀jẹwẹ̀ mú kan tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ fún àwọn olùdíje nínú ẹgbẹ́ òṣèlú NDC nílùú Abuja ní àná ọjọ́ ajé. Obi tẹnumọ́ pé púpọ̀ àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tó ṣe kọ́ South Africa òní wọ́n kùnà láti wáyé láti padà sílé ẹ̀ látàrí ìpèníjà ọrọ̀ ajé tó wà lórílẹ̀‐èdè yìí. Wọ́n yíò iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ti ké sí àwọn olùgbé pàápàá jùlọ àwọn olùjọ́sìn tí wọ́n gbé ní ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Kogi pé lákòókò yìí kan yàgò ná fún ṣíṣe àdúrà ní orí òkè látàrí ìpèníjà tó ààbò tó ń wáyé ní ìpínlẹ̀ méjèèjì. Iléeṣẹ́ ààrẹ tẹnumọ́ ipa orí òkè ọ̀hún ló ti dibi kọlọ́fín tí àwọn ọ̀daràn ń sá sí. Ìpèlédè ni àtẹ̀jáde kan tó léde ní àná ọjọ́ ajé àtọwọ́ àbẹ̀ṣínkáwọ́ àgbà fún ààrẹ Tinubu lórí bíbá àwọn aráàlú sọ̀rọ̀ fún ẹkùn ìdìbò arìngbùngbùn àríwá abẹ́ọdún asian. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun, ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí tó ń ṣojú àwọn èèyàn arìngbùngbùn ìpínlẹ̀ Ọ̀ṣun nílẹ̀gbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí Olúbìyí Fáréyí ti tako àbájáde èsì ìdìbò kòmẹ́síoyọ tó ti fìdí rẹmi ṣáájú ètò ìdìbò ọ̀dún tó ń bọ̀. Olúbìyí àtẹ̀jáde kan tó buwọ́lù nílùú Ọ̀ṣọ́gbó ní òní ṣàlàyé wípé àwọn ìbò tí wọ́n kọ fún àwọn olùdíje ọ̀hún ni wọ́n kọ nílé ìtura kan. Ó tẹnumọ́ wípé ètò ìdìbò kòmẹ́síoyọ ọ̀hún láti yan olùdíje fún ìjókòó nílẹ̀gbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ ti ju àwọn èèyàn arìngbùngbùn ìpínlẹ̀ Ọ̀ṣun òní kò wáyé. Oyin lópin ìròyìn ọ̀hún ẹ pàdé wa tó bá ti di aago márùn-ún ọ̀lẹ́ lónìí fún ìròyìn àgbáyé wa ní kẹyìn dayamọ́dé ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara lẹ́ẹ̀kan sí akọ́wà pé a kú iṣẹ́ òní.

lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jẹ́jàn látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ lágo mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment.

0: ki le ya wo le de ye ewa e ba nu jo ni wo le sa de wo wa lai won ni ji wa tomo tomo to koko ni ri jamba ko e ba nu jo ni ba idunu wa je gbogbo awon ti wo nbe lokata yi ko ajinigbe ba tin soro ye mo lo ba si wa lori itere to lo won si nje olorun wallahi won ri itura gba won ri itu sile gba lokata won iko ajinigbe ye agan ti awon mo ipa won kekeke ni ipinle oyo ni lu ogbo moso ana won la gbogbo bi ti won ti pa won leya gbogbo awon tinu won dun bayi pe olorun ma sore fun mi mo koko ma pa won leya akoko ninu odun 2026 yi awon ti won ti lero pe obe o sile amo obe o pada sile gbogbo awon ti won bi mo sasiko ayeye odun leya yi o wa je double celebration awon te eyan won lo haji lasiko odun leya yi double celebration awon ti won sile ti won koko peran ninu ile tutun ti won koko ko ti won sese ko double celebration ati gbogbo ona ti ileya yi fi je meji meta mirin lodo ko wa wa wa wa la be awon omode to awon omodun meta meji ton ko ni ilu ogbo moso ba wa tu awon omo isile lai ni lai lai lai gbo ibi si kankan ni won
1: sawo meka suba won ora ye lo emi lode inu oni dun ke ya gbero ise ko ma de
0: lerisi ati gbogbo awon mi ton be lokata won ma jo sodun le yan be olohun ko si un to le se
1: ola o ti tan fe ru boyo ba loke mi o se
0: lo me ba se ran ti won e je wa bere awon abosi yen so ti o le wa ni won he lori social media
1: sergeant moride le ki se be general to ku sogun eni ku si
0: emi o mo n doje o awon omo tiktok bi ba n gba awon omo tiktok se mo bo se ma n dun leti mi bi awon omo papa nlagi lo se ma n du pe omo tiktok o won so mo re ko so ma so pe omo tiktok e mo pe ohun ti o tele o le je nkan gidi won ni fọrọ sọ ti ere wa kan ti baba n baba toko re ti bale ti o ni ronu kankan mo olohun ti gbadura re n di orin kiko abi wa so pe o mo sa o ti ere wa lai so mu ana ẹyin mọ pé lọ bá sọ pé àwọn eat back to back sauti arewa òkèrè ní islamic industry awọn rí tí bàbá ti jẹun síkùn ẹ mọ pé bọ́lá ń bá gbàdúrà ọkùnrin ibi ìkùnlẹ̀ ti mọ ẹ kọ́kọ́ lọ wo àwọn tí wọ́n kọ́kọ́ ń gbéyàwó tán bá panú pọ̀ wọ́n ṣe papọ̀ kọ́ tó mari ẹjọ́ mari tán inú ó yọ nígbà tó ń jẹ àárọ̀ bá ti ń wá láàárọ̀ títọ̀sán ń wá lọ́sàn tẹ́talẹ́ ń wá lálẹ́ àwọn ẹ̀fọ́ rírọ̀ ẹlẹ́mìí méje ẹ lọ bèrè lọwọ àwọn wa mi ẹ wọ tù àwọn akúnléṣẹ wa mr biodun ọwọ n sọ wípé báwọn ṣe ń wo sauti arewa yìí bàbá bá ọta sauti arewa ó ti ní art disease ló fà á tí kùn ẹ fi yọ báyìí mo ka comment section yẹn mo sì ń mi rí pé ṣé ilé kan lẹyìn ti jáde báyìí ẹ kò ń lọ ọrọ mọlẹ gbọa gbọa gbọa bí ìpẹ yìí go fún ẹyin ẹ lẹmìí tó ń mí nínú yín yẹn lágbára pọ̀ ìkọ́ni bàbá gbọ́ àìṣẹ́ kí ọ.

self war. You quite dead is battling some this skill low day. Like is a family member. And then door CDC is Sagaba Bomb Baba. Lẹ́yìn ìgbà yẹn mo rí kiní yẹn mo sèfù ẹ̀ pé kí ló dé àwọn ọmọ wo rèé mo wá kọ́kọ́ lọ rò pé ṣé kankan ní ẹ̀yìn tí ẹ kọ́mẹ̀ntì ṣé mi máa ṣe mistake ìfọ́lò kankan nù yín kí n gbọ̀n yín ní ọ̀nfọ́ kí ọ̀nfọ́lò yín láìpẹ́ láì jìnà. Èmi ò ráyè tó bẹ́ẹ̀ ẹ bá ríyàn mọ́ mi ẹni re ni.

0: 100. Yeah! Bubble 100 is another milk drink in a whole new 210 ml vitamin C, DHA that aids brain development and essential nourishing vitality. It's bigger, yummier, fuller. Bubble 100, the best vitality for your test.
1: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
2: Ha, ni bo ni awon eni yi fe kin rowo to po to bayi.
3: Mama gogo kilo tun de.
2: Gogo ni o. Ile wo san ti mo gbe lo fun itoju. Awon ni won bu owo to le fa ni lapo ya fun wa.
3: Eyin o foruko sile labe eto idiye lo fo lera ni.
2: Kilo nje be?
3: Anfani nla le to diye lo fo lera. E kan ni lati foruko sile ni le wo san alabode to wa ni tosi yin. Taba won le wo san ta jan lo nte. Labi ajo Kwara Care. Ti yin ni ke bere si ni gbadun eto iwo san ledinwo. Nibi kibi ni pinle Kwara.
2: Looto.
3: Be ni o. O da gan papa. Eto doju to fo lera yi wulo gan fa awon alaboyun bi tire. Tabi ru gogo ti o ti po ọdún márùn nítorí pé nílò kẹ láǹfààní sétò lera tó péye lóòrèkóòrè tẹ̀sí mọ̀ béèyàn bá ń ṣe ń wọlé ìwòsàn tí ń jáde sí ní ọmọ sanwó sí ṣùgbọ́n lópin ìgbà tẹ́ bá ti forúkọsílẹ̀ lábẹ́ ètò ìdójútòfò lera ẹ̀kan mọ́ wọlé gbà tọ́jú jáde nílé ìwòsàn pẹ̀lú sísan owó péréte lọ́fẹ̀ẹ́ fẹ́ lòmíì pàápàá bí ẹni pé bàbá rẹ̀ ló kọ́lé ìwòsàn ni.
2: Ẹ tún ti dé pẹ̀lú àwàdà yín.
3: Ẹ mọ́ dàmí lóhùn jàre ṣùgbọ́n kì í ṣàwàdà náà nítorí pé àǹfààní ńlá ní bẹ́nu ètò ìdójútòfò lera tẹ́ bá fẹ́ mọ̀ nípa ètò ìdójútòfò lera lẹ́kùnrẹ́rẹ́ sí ẹ kàn sí Kwara Care tó wà ní House 27B Amadu Belowe GRA Ìlọrin tàbí kẹ́ pé wọ́n sórí ẹ̀rọ tí wọ́n ò ní jáwó yín tẹ́ bá pè yí 0800 100 1001 àjọ Kwara Care lólùkéde.
4: Fedobin Ion and Care, the good for your body, say you yeah.
5: Oh yes. Wake up, feel strong, feel free with Fedobin Ion for you. And

bí ìwọ bá lérò pé kò dùn lọ sí police station lọ́wọ́ àwọn tó máa sọ fún ẹ pé mi ò mọwọ́ mẹsẹ̀ wọn kó mi mọ́ wọn ni gbogbo yẹn story for the gods ni àwọn máa ṣe léyá nínú ibẹ̀ à ń sọ pé ń dùn ìwọ ní kò dùn mi ò bẹ́ jiyàn lọ mọ́ṣúárì báyìí báyìí wàá báwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n ń sìnkú èèyàn wọn lọ́wọ́ àbí ṣé wọn.

0: Ọlọ́run fẹ́ nẹ́tíwọ́ọ̀kì yìí. Hello?
1: Hello?
0: Hello? Hello? Hello? Ní ìgbà yìí.
1: Orí rẹ̀ nípa ti ọ̀gá wá.
0: Hello?
2: Ẹyin
0: kẹ. Ẹ lè mú mi. Ọgbà dé. Fine girl dé. Tẹ bá ti understand. Ẹ wọ́jẹ́ ní tún káwọn èèyàn mi ń lọrin jáde. Eva.

0: Diamond FM.
1: Bẹ́ẹ̀ni, bàjẹ́.
0: Ìkànnì aláàánú.
1: Bẹ́ẹ̀ni.
0: Àbú mú rọdún aṣọ́dún ayọ̀.
1: Àmì.
0: Àmì. Bí máa tó fà.
1: Ó ṣe àdúpẹ́ ẹ ṣe gan ni. Mo ṣe kí ẹ̀yìn aláàlọ́rin tó. Ṣé kò yẹ kí àgbò máa pera wọn ṣe omidan èlò màálù kan fún ẹ. Omidan èlò àgbò méjì. Aṣọ ti ṣe tí wọ́n lè yín. Anyway, Fẹ́mi Adébáyọ̀ ti represent. Ẹ lọ́wọ́ ta ló wà níbẹ̀.
2: Ìyá àwọn boys.
1: Kò ní bàjẹ́. Dátì ẹ mọ̀ ni. Ó yà.
2: A fẹ́ ganu sí ni.
1: Hello.
2: Ẹ kú ètò náà.
1: Ẹ ṣe. Àmì, àmì, àmì. Àmì. Ẹ kò ní bàjẹ́. Kò ní. Ẹ máa jẹ́ ká máa kíra wa bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ ká máa kíra wa. Ó ti yẹ yín. Bẹ́ẹ̀ ti ń kí mi lèmi náà ń dáhùn. Àwọn tó ti lọ ń dà wọ́n. Ó ti yẹ yín. Ẹ jọ ń torí Ọlọ́run. Mi ò fẹ́ wàhálà o. Mi ò wà violence o. Hello.
3: Hello.
1: Ta ló wà níbẹ̀?
3: Ẹ̀ẹ́dẹ̀ ló ń sọ̀rọ̀ látọ̀rẹ́ fún
1: mi. A máa kú palẹ̀ mọ́dún.
3: Mo ní kí n gbẹ́rù sí náà mi.
1: Àló.
3: Hello.
1: Hello.
3: Mo ní ní lágbá ọlọ́bí ọwọ́ akúndójú náà làbó fún mi àti ẹgbẹ́.
1: Hello.
3: Ó fi ṣíṣe ìdílé lágbá ọdún ẹ̀.
1: Hello. Ẹyin kẹ. Èmi Ọláyínká fúnra mi. Èmi ògbólógbò. Kọ́ tó máa yàn níyà àwọn boys. Ó yẹ ká ẹ ti mọ̀ pé fáńgẹ̀ gò dé. Ọgbà gò dé. Kí n tó jẹ́ ìyá àwọn boys. Àwọn boys ọ́fíìsì. Ó máa gba

0: radio made for you.
1: Tẹ́ ẹ bá ti gbọ́ tí ìlú ní kàkà kí sì ń fọn báyìí.
2: Ìlú tóbi tó ìwọ̀n lẹ́gbẹ̀rẹ́ sílẹ̀ kúkú léwu àkọ́kọ́ olóró bẹ́ẹ̀.
1: Ó ti yẹ kẹ́ ẹ mọ̀ wípé drọ́bà ìlọrin ni. Àyájọ́ drọ́bà ìlọrin a máa kún fún ọlá, iyì àti ìgbélárugẹ àṣà wa ní ìlọrin. Gẹ́gẹ́ bí àṣà wa ṣe ń mú ìṣọ̀kan wá sáàrin ìlú, bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni Indomie aládùn tó kún fún èròjà aṣaralóore ṣe ń mú ìṣọ̀kan wá sáàrin gbogbo Ìbàdàn.
3: Your destination
4: for hit music.
5: Diamond 88.7 FM.

0: ṣaaju ẹgbọ awọn koko to wa ninu iroyin na ijọba apapọ ile aye ti si oju ona marose to lo lati ilu abuja ilu kaduna de ilu kano igba keji are le yi tele ri atiku abubakar ati leke ninu eto ko mesio yo lati yan omoye fun ipo are egbe oselu adc olori eso alabo le ye ti pase kanko awon osise kan sowo se ipinle oyo latari isele ijinigbe ni ile okere awon eyan mokanla dagbere faye latari ikolu ojo ofurufu to lede latowo ile israel si ile lebanon o oni yoko awon mo iko super eagles sodi la sale oni bi won se wa ko Zimbabwe ninu idije Unity Cup. Ekurole akiwa pe aku isho ni iroyin agbayere lati kan Diamond 8.7 to wa ni lorin ni ipinle Kwara Taiwo Adeyemi iroyin yen ka so fun yin pe ele gbo wa ni oju itakun www.diamondfm.net on YouTube wa ni Diamond 87 FM ko ni number lẹyìn ìsinmi ránpẹ yìí lẹẹkan sí kí n pe ẹkú ìkàlẹ.
1: Ta ni mọ̀la tí o ti gbé ilẹ̀ yẹn lọ dà sójú agbára.
2: Bàbá ta ni mọ̀la ẹ ti gbàgbé pé ẹni ní kí ilé ayé ó da ó nìkan kọ́ ni yóò jèrí ẹ bẹ́ẹ̀ sì ni ilé ayé ò dùn fẹ́nìkan ṣoṣo ẹ kúkú.
3: Ìjọba ò ní dáwọ́ dúró láti máa dẹ́kun dídá ilẹ̀ sójú agbára tó ń fa ìṣẹ̀lẹ̀ omíyalé agbára ya ṣọ́ọ̀bù ilẹ̀ rírì ilé dídàwó àti àwọn ìjàm̀bá míì tó lè tètè sọ ni di aláìnílé lórí ẹ sì mọ̀ jà gbàgbé pípẹ́ agbára máa gbé tọmọdé.

0: láti àgbà lọ. Ẹ sá fún ilẹ̀ dídà sójú àgbàrá.
1: Ilẹ̀ dídà sójú àgbàrá kò dára. Káyé fọwọ́ ara wa ṣera wa.
2: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti ilé-iṣẹ́ Diamond 88.7 FM.

padà ìròyìn náà rẹ ní ẹkùn rẹ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti pàṣẹ pé lójú ẹsẹ̀ oni kan lọ ṣe àwọn apá kan ojú ọ̀nà tó gbéra láti ìlú Abuja délu Kaduna de ìlú Kano tó máa ti parí káwọn èèyàn lè náfààní láti rìnrìn àjò ṣáájú pọpọ ṣinṣin ọdún ìlẹyà mínísítà nílẹ̀ yìí fún iṣẹ́ òde Dawud Umari ló pa àṣẹ ọ̀gá tó ń ṣiṣẹ́ ọ̀nà ọ̀hún lójú náà káwọn ilé rìnrìn àjò pẹ̀lú ìrọ̀rùn nígbà pọpọ ṣinṣin ọdún ìlẹyà àtẹ̀jáde kan tó lè dé nílùú Abuja látọwọ́ abẹ́ṣeká ọ̀fun mínísítà ọ̀hún lórí ọ̀rọ̀ ìròyìn Francis Nwanze fìdí ẹ̀ múlẹ̀ pé ìgbésẹ̀ náà ni láti jẹ́ kí àwọn èèyàn náǹfààní láti rìnrìn àjò nígbà pọpọ ṣinṣin ọdún ìlẹyà pàápàá jùlọ láti mú àdínkù dé bá súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ ní ojú ọ̀nà ọ̀hún. Nínú ìròyìn mìíràn olórí ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ yìí ọ̀gágun Olúfẹ́mi Olúyèdè ti pàṣẹ wípé kan kó àwọn irinṣẹ́ ọmọlógún ṣọwọ́ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń wáyé ní ìpínlẹ̀ ọ̀hún láìpẹ́. Òṣìṣẹ́ ìlérí fún pé àwọn ọmọlógún gbèsè àkìn láti rí i pé páńpẹ́ òfin wọn fi gbé àwọn ọ̀bà yìí jẹ́ ọ̀hún tó ń da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀yọ́ láàmú nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn lónìí láti jábọ̀ ìgbìyànjú àwọn ọmọ ológun ilẹ̀ yìí fún oṣù karùn-ún. Adarí ẹ̀ka ọ̀rọ̀ ròyìn iṣẹ́ aláàbò ilẹ̀ yìí ọ̀gágun Michael Ọ̀nàjà ṣàlàyé pé àwọn ọmọ ológun òun ni wọ́n ti kẹ́fìn wípé ìpèníjẹ́ ètò ààbò ló ti ń wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó sì dárò pẹ̀lú àwọn mọ̀lẹ́bí tọ́rọ̀ kan àti ìjọba pẹ̀lú àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bó ṣe wí àfojúsùn wọn ni láti pé àwọn ọ̀bà ìjọ pápẹ́ òfin wọn fi gbé wọn kó sì fi ojú wọn ba ilé ẹjọ́. Wáyé o igbákejì ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí Atiku Abubakar ló ti ń lékè nínú ètò ìdìbò kò mẹ́sì yọ láti yan ọmọye fún ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC bó ṣe borí ní àwọn ìpínlẹ̀ márọ́tọ̀tọ̀ pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe ètò ìdìbò kò mẹ́sì yọ káàkiri tìbútòrólẹ̀ yìí láti yan ọmọye fún ẹgbẹ́ òṣèlú ADC fún ipò ààrẹ. Ètò ìdìbò ọ̀hún ló wáyé láàrin Atiku mínísítà tẹ́lẹ̀rí fún ìrìnàkọ̀ Rotimi Amaechi àti ọjìmí kan nípa ọrọ̀ ajé Muhammed Ayatuddin. Àmọ́ ẹgbẹ́ òṣèlú ADC oní kò sí fohùn léde lórí àbájáde èsì ìdìbò ọ̀hún tó wáyé káàkiri ìpínlẹ̀ 16 nílẹ̀ yìí àti ìlú Abuja. Àmọ́ Atiku ló ti ń lékè ní àwọn ìpínlẹ̀ márùn-ún-tọ̀ tàti rí Gombe, ìpínlẹ̀ Abia, ìpínlẹ̀ Ebonyi, ìpínlẹ̀ Sokoto àti ìpínlẹ̀ Zamfara. Pẹ̀lú bí ọdún iléyà ṣe wọlé àdàrí àgbà àjọ ìjọba ilẹ̀ yìí tọrọ sí Itaneji Mallam láàrin Isa Onílù ti ké sí àwọn ọmọ ilẹ̀ yìí kàgbọ́ inú Ọlọ́run kan sì fi ràjìn fún ìṣọ̀kan àti ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. Isa Onílù ni ó fohùn léde pẹ̀lú àfikún wípé ọdún iléyà ò ní kí àwọn èèyàn farajìn fún nǹkan tó ní ṣe lórí àlàáfíà àti ìdàgbàsókè lórílẹ̀-èdè yìí. Ó tẹnumọ́ wípé ọdún iléyà ò ní ìfarajìn pàápàá jùlọ fún ìdàgbàsókè orílẹ̀-èdè yìí nígbà tó sì ké sí àwọn mùsùlùmí kan wo àwòkọ́ṣe àti ìgbọ́ràn ànábì Ibrahim pàápàá jùlọ kan farajìn fún ìfẹ́ wọ́n ṣe pọ̀pọ̀ ṣinṣin ọdún ọ̀hún. Ọ̀wà tó dápéjọ akọlẹ̀ yìí wọ́n náà àbáyọ pàápàá jùlọ sí ìpèníjà ètò ààbò òkè sí àwọn ọmọ ilẹ̀ yìí kan dàgbòlá ti àwọn ìgbésẹ̀ tó lè ṣe àkóbá fún ìṣọ̀kan àti àlàáfíà orílẹ̀-èdè yìí. Ní ìpínlẹ̀ Kwara, ẹ̀ṣọ́ aláàbò NSADC sápẹ́ òfin gbé àwọn èèyàn mẹ́ta kan lórí ẹ̀sùn wípé wọ́n wá kùsà lọ́nà tí ò bófin mu tí wọ́n sì ń kó rìnrìn àjò wọn gbà wọn mú nílùú Ìlọrin olóńdó ìpínlẹ̀ Kwara. Nígbà tó ń sọ̀rọ̀ adarí àgbà fún àgọ́ NSADC ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara Abbas Muhammad ṣàlàyé pé àwọn afurasí ọ̀hún ni wọ́n wá láti ìlú Kẹfì ní ìpínlẹ̀ Nasarawa wọn gbà wọn mú ní ọjọ́ Ẹtì 20 oṣù karùn-ún tàwá yìí.

0: oògùn òyìnbó ló ṣe é gbára rí o bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta má ṣàfira o kàn sí dókítà rẹ.
1: Ti gbọ́ tí ìlú ń dún tí kàkà kí sì ń fọn báyìí.
2: Ìlú tóbi tó ìwọ̀n lẹ́gbẹ̀rẹ́ rẹ̀ sílẹ̀ kúkú léwu àkókò olóró bẹ̀.
1: Ó ti yẹ kẹ́ ẹ mọ̀ wípé Drọ́bà Ìlọrin ni. Àyájọ́ Drọ́bà Ìlọrin a máa kún fún ọlá, iyì àti ìgbélárugẹ àṣà wa ní Ìlọrin. Gẹ́gẹ́ bí àṣà wa ṣe ń mú ìṣọ̀kan wá sáàrin ìlú, bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni Indomie aládùn tó kún fún èròjà aṣaralóore ṣe ń mú ìṣọ̀kan wá sáàrin gbogbo Ìbàdàn.
3: Diamond FM, radio made for you. Diamond FM, 88.7, radio made for you.

0: develop ẹ wọn tọjú ẹ wọn ti síwájú wọn á sọ di ti gbàlódé ọ̀nà yìí ló ràn wọn lọ́wọ́ adàgbàgbọ́ pé táwọn náà bá lè mú eléyìí lókùnkún dùn tá à ń lo bó ṣe yẹ ká lò ó ní ọ̀nà tiwa òun ló jẹ́ káwọn ẹ lọ kẹ́kọ̀ọ́ ńbẹ àtún kúrò ńbẹ àtún wàá kọ́ nípa ti ìmọ̀ ìlera àti ìtọ́jú ara ní bí àwọn bàbá ńlá wa ṣe ń ṣe ní àwọn yunifásitì kọ̀ọ̀kan tó ń provide kínní ní nàìjíríà ìdí nìyẹn tá a fi ń rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí máa jẹ́ mi ìṣó tó pọ̀ rẹpẹtẹ nínú àwọn nǹkan táwọn èèyàn wa ń lò tó dẹ̀ ṣe pé alternative medicine alternative therapy complementary medicine gbogbo ẹ̀ lákójọpọ̀ tá a fi ń ran àwọn èèyàn lọ́wọ́ tó dáwà nígbàgbọ́ wípé kò sáìsàn tọlọ́run ò pèsè ìtọ́jú fún tọ́ ọ bá tí ì máa lọ ọmọ
1: tàbí tọ́ ọ ti pàdé ẹni tọ́ mọ̀
0: tọ́ ọ bá tí ì pàdé ẹgẹ́ tiẹ̀ ò lè yàn ò mọ́ so ẹ jẹ́ fún yín lápẹẹrẹ àìsàn kan ń jà rìnrìn lẹ́rìn àwọn àgbà wọ́n ń pè ní arthritis
1: lagolago kọ́hún
0: bẹ́ẹ̀ ni tẹ́ bá wo àwọn èèyàn lẹ́yìn ń dun àwọn à ń pè ní lumbar spondylosis àti some other type of arthritis táwọn èèyàn ní tẹ́yìn yẹn bá ti bẹ̀rẹ̀ tóun bá tètè rí ìtọ́jú á bọ́ sí ẹsẹ̀ kan á mú ẹsẹ̀ kan á dẹ̀ bẹ̀rẹ̀ sí ro wọ́n á bẹ̀rẹ̀ sí dùn wọ́n á dórí eékún á lọ sátẹ́lẹsẹ̀ wọ́n máa kú jàìjàì oríṣiríṣi nǹkan ló máa ṣe wọ́n títí tóun bá ṣọ́ra àìsàn yẹn ó gba ẹsẹ̀ yẹn lọ́wọ́ wọn kò dẹ̀ sí intamọ̀léènì tó ti yanjú ìṣòro yẹn bí ètò ìtọ́jú àbáláyé àwọn bàbá wa so à á lo acupressure à á lo acupuncture à á lo meridian therapies à á lo herbal therapy à á lo exercise à á lo physical therapy à á lo so many other things tá a combine papọ̀ ìgbà míì gan àìsàn tó ń ṣe èèyàn kò ní ìdí oògùn oúnjẹ ló gbúdọ̀ yàtọ̀ tó ń pè ní organic therapy of food lílo láti fi ṣe ọ̀sán ẹ jẹ́ fún yín lápẹẹrẹ atọ́kùn
1: ẹ mú wá
0: àwọn kan wà tó yẹ pé tó bá ti ń tó bí ọmọ àádọ́ta ọdún wọn ò lè bóbìnrin sùn mọ́
1: tán ti wọ 60
0: 50 gan
1: àádọ́ta
0: bẹ́ẹ̀ ni
1: mo ti ẹ̀rọ̀pá lọ́gọ́ta
0: àádọ́ta ni
1: láti 50
0: bẹ́ẹ̀ ni
1: 150
0: bẹ́ẹ̀ ni tí wọn ò ní lè bóbìnrin sùn mọ́ and ni natural naturopathic medicine a le ṣe bẹ́yàn yanjú ìṣòro yẹn tí ò dẹ̀ nílò oògùn kankan
1: láì lo nǹkan kan
0: láì lo nǹkan kan
1: tí ò jẹ tí ò sì pé yóò máa kó nǹkan kan jẹ
0: rárá oúnjẹ àti àwọn therapy
1: kan tó máa ṣe food therapy
0: bẹ́ẹ̀ ni a dẹ̀ ṣe other exercise
1: ó tán
0: tí ó ṣe pẹ̀lú ẹ̀ ó tán mi fún kọjá ọjọ́ méje gbogbo nǹkan ọmọkùnrin á padà bọ́ sípò so in tó ń ṣẹlẹ̀ tẹ́rí dẹ̀ wà nìyẹn kò yẹ ká máa dárúkọ àwọn tọ́lọ́run ti lo ètò yìí láti ràn lọ́wọ́ tán jẹ́ èèyàn ńláńlá nígboro.
1: Ẹlẹ́ṣẹ̀ àti apàṣẹ Young Med Health Services ọ̀gbẹ́ni Jongade ẹ mọ kí ni kan ti ń lé àwọn èèyàn kabakaba tí máa ba àwọn èèyàn lẹ́rù jù ṣé ẹ rí tọ́rọ̀ bá di ọ̀rọ̀ ìlera ara nǹkan tó ń wọ́n jù lẹ́yìn pé ìlera lọ́ wọ́n jù ètò ẹ̀kọ́ lọ́tẹ̀lé bẹ́ẹ̀ bá fẹ́ gidi àmọ́ tó bá dọ̀rọ̀ ìlera tí ń lé àwọn èèyàn kabakaba ni ọ̀wọ́n bó láti wá ṣe owó iná ni kinní kan náà ní ti ń lé àwọn èèyàn nu ṣùgbọ́n mo mọ̀ pé kinní kan wà tẹ́ ń ṣe lọ́dọ̀ yín tó jẹ́ kó yàtọ̀ tó jẹ́ kí èmi gan gbà fún yín láti gorí afẹ́fẹ́ pé tẹ́ ẹ bá nírú eléyìí tẹ́ ẹ bá pé mẹ́rin ó tán àti gbádùn generation yín náà ó ní pé ẹ̀ ń ṣe ètò kan ètò tẹ́ ẹ̀ ń ṣe yẹn àwọn èèyàn ń jà àǹfààní ẹ̀ ẹ sọ ètò yẹn gangan ká kọ́kọ́ sọ lálẹ́ yìí.
0: Ẹ ṣeun atọ́kùn ètò tí a ń ṣe ni pé lọ́dọ̀ wa kó tó di pé a bẹ̀rẹ̀ ètò yìí láti bẹ̀rẹ̀ sí ran àwọn èèyàn lọ́wọ́ àyẹ̀wò ara ṣe pàtàkì.
1: Kéèyàn kọ́kọ́ mọ̀ bí tó dé dúró.
0: Ẹlòmíì kan ń rìn lójú títì ni òkú ló ń rìn.
1: Òkú ayé.
0: Walking course là ń pè wọ́n. Wọ́n ti lọ bátìrì wọ́n ti di
1: ṣáàjì
0: tán ó kàn kó kó kàn kú
1: pátápátá. Bátìrì ò ṣáàjì mọ́.
0: Bẹ́ẹ̀ ni. So ṣé mọ̀ pé èèyàn lágbára kó dẹ̀ mọ̀ ẹ kàn gbọ́ pé ó sùn kò jí mọ́.
1: Yọ̀kẹ̀ lọ wẹ́kẹ́.
0: Ẹ kàn gbọ́ pé ó ṣubú.
1: A sì rí lánàá.
0: Ó ní wọ́n pè é pa kò sẹ́nì kankan tó pè é.
1: A ní arí lásò bá.
0: Ó ti lọ bátìrì ẹ ti lò tán yán yán.
1: Ó ń gùn sí mọ̀ kí chájà ò chájì mọ́.
0: Bẹ́ẹ̀ ni. So onafini prevention is better than cure, and it's less costly. So in time, kokon bi yanju lati se fa won

0: àdúrà kan tó kù náà rèé o.
1: This is the last prayer.
0: Ọlọ́run jọ.
1: Father, please.
0: Má jẹ́ padà lẹ́yìn rẹ̀.
1: Don't allow me to turn back from you.
0: Má padà lẹ́yìn mi o.
1: Do not turn from me.
0: Ràn mí lọ́wọ́ kí n má padà kúrò lọ́dọ̀ rẹ̀.
1: So that I will not depart from
0: Ọlọ́run you. Ọlọ́run jọ ìwọ náà má fi mí sílẹ̀ o.
1: Father, please do not leave me.
0: O yẹ fi gbàgbọ́ gbà àdúrà.
1: Pray in faith.
0: Yes, Lord. Mami ẹ gbàdúrà o. Gbàdúrà lórúkọ Jésù Olúwa wa.
2: Ọlọ́wọ́ ìyanu, mo fẹ́ rọwọ́ ìyanu rẹ̀.
3: Ẹ̀mí àwọn wòlíì tó fẹ́ ṣiṣẹ́ agbára ní wa is the

ẹ̀yin alárawa tẹ ní nǹkan tẹ ń bá fira tẹ wá ń ká síbì kan tẹ gbóhùn sókè ǹjẹ́ ẹ mọ̀ pé kò sẹ́ni tó mọ̀lá kò sẹ́ni tó mọ àsìkò tá a wà yìí ààrẹ ni tó mọ̀nà tí ò mọ òní báyìí ẹ já gbìyànjú láti gbóhùn sókè kí ẹlẹ́dàá yín kò ṣọ̀wà.

ẹja gbìyànjú ká ṣiṣẹ́ kárakára ẹja wá gbìyànjú láti fọ̀nà ẹni tó súnmọ́ wa ẹja gbìyànjú láti ràn mọ̀lẹ́bí lọ́wọ́ àsìkò tá a wà yìí a nílò ra wa ọdún iléyà ló kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n báyìí àwọn kan rí jẹ àwọn kan ò rí mọ ṣùgbọ́n ẹja gbìyànjú láti náwó ẹ̀fẹ́ ilé ayé yìí ó tó nǹkan o

0: kaabo padà sórí ètò ọláwọlé sùn ní ìkànnì diamond fm ẹ̀kaalẹ̀ ẹlẹ́mbẹ̀ ń wò tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa ẹ̀kaalẹ̀ ẹ ṣeun púpọ̀ fún ìfẹ̀tẹ̀ nísìwà ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa lóòrèkóòrè àmọ́ lóòrè o bẹ́ẹ̀ ti ń gbọ́ wa ẹ já wa lọ sórí whatsapp kásárí gbọ́ ìmọ̀ràn lọ́lọ́kọ̀ òjọ̀ kan tó wà nílẹ̀ látọ̀dọ̀ àwọn ọmọ nàìjíríà tí wọ́n ti gbọ́ àwọn ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹja ṣe bí eléyìí.
1: ẹ kaalẹ o mr detula ẹ kú ètò àkọọdún iléyà o bàríkàdé sálà fún gbogbo àwọn mùsùlùmí o gbogbo ọdún tó bá ti bá wà láyé àjọmọṣe náà ni o orúkọ jésù gbogbo wa pátá láṣẹ mi o a nífi ìbànújẹ́ ẹ̀kún ò ṣe sọ́dún o bó ṣe bá wa láyọ̀ àyọ̀ náà la fi parí o ẹ̀kú ètò ọlọ́run ọmọ tìyín lẹ́yìn ọwọ́ yín lẹ fi gbẹ̀tọ́ yín o pẹ̀sẹ̀ ń tolé onílé ilé tí ń ní dàrú o ilé ẹnì kọ̀ọ̀kan wa náà ní dàrú àmì lórúkọ jésù tí ẹni tó ní òun bá promise and fail pàdé ẹni kò ká kó máa ka psalm 16 sínú mi nígbà mẹ́ta psalm 20 nígbà mẹ́ta isaiah 57 nígbà mẹ́ta kó máa ka fó máa fi wẹ̀ láàárọ̀ kó tó bẹ́ ẹnì kankan sọ̀rọ̀ lálẹ́ kó tó sùn kó sọ fọlọ́run pé gbogbo ogun promise and fail àmì promise and fail kọlọ́run kò ṣí ìdánù fẹ́ jẹ́ jésù kò fi ra ń padà tó bá ti gbàdúrà yẹn tán tó bá ti di ọjọ́ kẹta tó parí àdúrà wọ̀nyí kó wá èèyàn méjì tàbí mẹ́ta kó ta wọn lọ ọ̀rẹ́ kíní ò fi ṣètọrẹ àánú kò lọ wá ìyọ dídí mẹ́ta kó ra kó fi 200 mẹ́ta sí kó fi ṣètọrẹ àánú fáwọn oníbàárà gbogbo yóò di ṣiṣẹ́ o mo fún ní ọ̀rọ̀ yìí o gẹ́gẹ́ bí ìdìde ọlọ́run ni yóò dẹ̀ ṣiṣẹ́ fún lórúkọ jésù àmì
0: ẹ ṣeun adúpẹ́ o ẹ ṣeun àmọ́ lóore o hello ẹ kaalẹ o.
2: hello.
0: yes sir ẹ kaalẹ sir ẹ ṣeun.
2: ẹ kaalẹ o.
0: adúpẹ́ lọ́wọ́ ẹ̀ ń tẹ. bẹ́ẹ̀ni.
2: orúkọ mi náà bá fẹ́ẹ́ gbàgbà látòkè gọ́ǹkè.
0: ẹ ṣeun
2: sir. ẹ rí ẹni tó lò ní gómìnà fèrè ni o. kò sí nǹkan tó wà ní ẹni pé ẹ dákun kéjì bàbá tó ní ìyá tó ní kó mọ káàkiri ìwọ̀n ẹ jẹ́ kó kà á. àmọ́ ọ̀sẹ̀ tí fi ń wẹ̀ kó ọ̀rọ̀ wẹ̀ ní òun mọ́. kó ọ̀rọ̀ wẹ̀ ní òun.
0: bóòlù ló ṣe á fẹ́ wẹ̀ báyìí.
2: ẹ yóò mọ fa ẹ rí àwọn bàbá wájọ àwọn ọmọ ológinlẹ bàǹtẹ àṣírí mọ bò ni. wọ́n bá ti wẹ̀ òun mọ́ báwọn yóò jíjọ́ méje wà nígbà yóò lọ́wọ́ mú. kó máa lo páìdì wọn fi wẹ̀. ẹni tí ó ní ohun ò rí kíní ohun ò rí tó bára lẹ̀ ohun ò tí ì rí ṣe kó máa ṣàdúrà kò sẹ́ni tó wà láyé tọ́lọ́hùn ní dá lóhùn kọ́lọ́hùn bá kó bá sí wa pẹ̀lú ògùn oúnjẹ tọ́lọ́hùn bá ti ṣàdúrà tó jí lóòótọ́ pípọ̀ lọ́hùn àti ó máa bò wọ́n bá ti máa ń rìn ní túmọ̀ ní kó máa yọ búlọ́ọ̀kù ọlọ́run bá yóò bá ṣe kó agbára ọkọ lè wàlúwà dàlá yóò ra aláàánú wà wá aláàánú wà gbò wá wá o
0: dáhùn
2: ẹfẹ mu òkèkè lẹ́mọ̀ lórúkọ mi náà bá ṣẹ́jọ́ àwọn àdókè bọ́ǹkì
0: àbúrò
2: àkùnmọ̀ ọjọ́ ìlọ́sọ̀pọ̀ rẹ̀.
0: amina.
3: sá o àkúrò programu yìí sá wọn mi mary ló sọrọ láti gbèsè sẹrí àkọkọ lórí títí ẹni tí wọn ra ilẹ̀ tí wọn sọ pé àwọn ọmọ tí àwọn ṣe fẹ́ kọ́ ilé kò ń ṣe ìgbà tí yàn bá tó rí owó kìṣì pé bóyá tó owó bá pọ̀ wọn tó lè kọ́lé jọ́dán bá rówó 10 bag wọ́n lè ṣe 5 bag wọ́n lè ṣe díẹ̀ tí wọ́n fi máa ṣe dẹ́n àwọn ni wọ́n mọ̀ dédé bá gbára wọn ṣe mọ́ sódà tí wọ́n nílé ṣe nǹkan tó ju agbára wọn lọ wọ́n dẹ̀ máa ní tájẹ́ bóyá ọdún báyìí sọdún báyìí mo fẹ́ parí kinní yìí kí n lè agbebe so amun ni fun won
0: so
3: den ni pa titi okunrin tan na won fe fe okunrin tan na won fe fe obirin ti o sese bi omo amun ni so won ni pe ki won lo gbadura o ki won gbadura gidi lori re tolorun ba so fun won pe ona ni won le go ahead to ba de ni fe ara won but amun mi fun won lori e osi bo se bo se osi bi won se le se wahala to lori omo yen to ba di ojo waju no mata di mata nkan to mo yen le dalaye eje lagbara ti baba re ba yoju kosi nkan to le da o ma mo baba eju won lo o kora ko jojo eje baba re ti o ti gbagbe re yen ohun lo ma je ko je baba fun ohun lojo nkan yen to ma ni si baba to bi ohun ni yen so amaran mi fun won niye e to ba wa wu won ninu e ki won se ki won de gbadura to ba je pe nkan to wu won niye olorun o to won sona
0: e se wa dupe e lo e kale o e seun e kale sa bo sori to la wo lesun
4: e kale mo e kale sa
0: e se wa dupe o
4: gaza
0: e ba mi re do in sisale ka bo yin eba mi yiri do insisale o da jagbe call me 0916159 1011 e wole da simbe o
4: e ka le o
0: e seun sa
4: aku eto
0: e seun
4: mr bola ni wala ti lati dagbo lo osogbo
0: e seun sa
4: aku mo ro odun yo ba alayo
0: amina
4: lo wa pelu wo wa o
0: amen
4: seri ti baba ti o ni toju omo ti enikan bi ti so lo nbi
0: be ni sa
4: ebe ka ki won pe won ku ise en tolorun ba ranti na le si yan laanu
0: beni
4: sugba ka kan si laanu ka mo foko si ko boya won le romo yin pe ohun si le waye be kan ri benti dan won ta ba le se fun kan ma se fun ngbo baya ni won so pe se baba yi ni lo fe fe awon oro yoku re go so fun e pe baba yi so pe ohun o ni yawo lodo gbọ́n tí bàbá bá lè so lejú bàbá lè máa ṣe fún kọ́ máa lè jí ìkórè òun lè jí àìsàn kan lọ́wọ́ rẹ̀ ọlọ́run lè ṣe òṣùgbọ́n tí bàbá má fọ ọkàn sí i lórí ọjọ́ iwájú àkọ́kọ́ náà bàbá ọmọ yọjú ẹja gbèrò sí ẹgbẹ́ kan ṣùgbọ́n pé bàbá sọ pé bóyá torí fóun fẹ́ fẹ́ ọmọ ìyẹn lè má fẹ́ wọn mọ́ kan fọ ọkàn sí pé ìrànlọ́wọ́ táwọn bá fẹ́ ṣe ìrànlọ́wọ́
0: Hello.
5: Láti àrà lọ fún iléṣà.
0: Ó dá mọ̀ gbọ́ yín.
5: Ẹ jọ̀ọ́ bàbá tó sọ pé òun fẹ́ òun mọ ẹnìkan bímọ òun fẹ́ òun tọ́jú ẹ̀ kó lágbára ọlọ́run kó tọ́jú ẹ̀ ọlọ́run lè ṣe é ṣe kọjẹ́ pé ọlọ́run á fẹ́ torí ìrànlọ́wọ́ kò pín síbì kan.
0: Ẹ ṣeun adúpẹ́ o ẹ ṣeun.
6: Omo Badelu Adetula
0: one ẹṣeun sir
6: akale ekweto akwataro seri awe ta ko play voice note yen to soro ile to ba pe ile o je ile to po o de n try ati develop on portion kan be ko sagbara mi ba fun ni advice ko lizi bóyá tó bá ìpìlẹ̀ tó pọ̀ yẹn kó lìzì àwọn portion kan house kó fi generate revenue láti fi develop ibi tó fẹ́ kọ́ torí ẹnu òfìfo òkọ́lé o owó ló fi máa ra block ra cement àwọn tó máa gbé foundation ò ní gbọ̀fẹ́ o so and tí ó bá rọ lọ́rùn kó má lọ tọrùn ara ẹ̀ bọ́ nǹkan tí ò ṣe because àwọn investment kan wà fẹ́ pé èèyàn gbọ́dọ̀ àwọn kan wà tí èèyàn gbọ́dọ̀ yáwó ṣe gbogbo tó bá máa ta owó dán tó bá yáwó tó bá máa ta ẹ̀ dán lẹ́nu kó fẹ́ kó rẹ̀ sí wàhálà ò máa gbé rẹ̀ lẹ́mìí sókè ni eyan ma nyawo se business to mo pe yes o ma fun ni return ki se pon ma yawo wa lo fi kole kale ki se pe owo to ya ma ko ile completely to ma ti fi bi to ma rent to le rowo to le fi ma san lo para kon se be mi o mi le advice ni ko se nkan be so ko fara bale to ba ye pe ile to po ni o le lease awon portion kan out de owo to ba ri nbe ko ma develop awon portion kan then to soro npa pe eyan kan bi mo ko wa yen oju de mi fi wo le mi so yi o emi ri obirin yen po fe fi okunrin yi tomo ni o o fe vi to ni o tori ti ya omo na ati omo ati iyawo to n clean si mo e mi ni ko ma se ran lo fun o bo emi ri bi po fe fi tomo ni o dipo mobirin ati ye fe fi okunrin tomo ni o ni ti e tooto so yi mi so pe ko ma assist e o bi mi se ri o ni e tori mi ro ko kunrin gan mo genesis bi oro yen se je boyo ma ni di kan pataki ti obirin okunrin to so pe wa responsible fun omo gan ti o fi yoju boya ka ta se wo ni boya nkan kan lo sele ni wo no so arin yen han so Olorun but ko sogbese ogun to ba fe se Olorun ja se se gbe o
0: arakunrin ninu oro ti won so won ni awon lo lo denu ko arabirin wi pe nigbati oko re o ti wa mo ni fe re o owo mi kin fe o awon okunrin ti won ti pe wole won soro nipa iri wi pe ki arakunrin tesi waju awon kan ni ko ma danwo po lewo awon kan ni oke oko lokore baba mo lo lomo ibi toro yo ba de duro sin ni wi pe se won wan to arakunrin ni bo la arakunrin se le se awon kan ni ko gbadura si oda e ja gbe pe kan na ka to lo re taja e lo e ti wole o yes sir papa tori ti joba koko
7: ẹni
0: ti ma ti ni ti okun yen ni ti ọmọ bi ni
7: ti wa si ni wo fun ah
0: emi wa mo yun boya to tin sun
7: eni ejun na ti mo ti lara e a lo ma to mo mo to ma si ko se to mo to ma si ni o fe ko mo fe pe won ta se ni e to ba ti wa sile tun sun ko mo ti te lo olorun mo ona ti o pe
0: so en so ipe karakunrin ma wo le se lasan ko wo le te kanle
7: be ni so na ri se laro omo birin yen
0: ko de wi pe
7: ba ri se nbe o tan e bi omo kan lo na ti obirin na bi omo kan ngba ti se pe are o sise ki de se pe obirin na ko le loyun
0: o da se o e se wa dupe o amo lore o e se o laarin iseju kan si meje a fe lore itaja awon obere tin jawo jase ninu wa ni wipe nje se ke arakunrin ko te waju pelu arabirin se ko arabirin ko bimo fun iyan akoko ikeje ni wipe eni to rale to nile kilo na bayo lati ma fi to nkan jo iyan je ikeje iketa ewe ni iya to soro sita to nba ijakule pade province affair kilo ro re kan ti a ba pada de gbogbo awon oro ina la gbe yewo laarin iseju mewa ta ba pada de ka tu bo soro mi be na ba fe so sita 0916 159 1011 oni number ti e pe se ambo ikani Diamond FM lengbo awa pelu yin e ma yikun be

0: lẹni bá rò rẹ ni bá rẹ wọn dé mọra lábẹrẹ ló bá dìran tó mọ wọn lọwọ po.
1: Ah!
0: Òpómúlérò èyí ló jẹ́ kí Diamond FM ó ṣayọ lálẹ́ ayéjà gan boro fún gbogbo ẹni tí kankan kan mọ lórí nínú ìgbéyàwó lábẹ́nú nípasẹ̀ ètò kankanka. Òpómúlérò àsọ̀rọ̀ ọlọ́rọ̀ rẹ̀ dáfi kọ́gbọ́n láago mẹ́sàn gbogbo alẹ́ ọjọ́rú Wednesday lẹ́hùn máa pàdé àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó àti ìlera. Òpómúlérò ẹfà yìí lẹ̀ fáwọn atọ́kùn apèdè báyìí tí wọ́n pé lórí dáńtọ́ sáká tí kìí péde ìkókó lẹ́nu Bukola Omobori Owó ọmọ bíi àti Babatunde Azeez Oloyewan. Òpómúlérò aago mẹ́sàn alẹ́ ọjọ́rú Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ nítorí yóò máa gorí afẹ́fẹ́ fún gbogbo àwọn ìlàkọjá àìlera tàbí àwọn ọ̀rọ̀ tó rújú lórí ọ̀rọ̀ ìdílé. Ẹ máa fi àtẹ̀jíṣẹ́ SMS, WhatsApp message, WhatsApp voice note ránṣẹ́ sórí nọ́mbà yìí 08106747573 08106747573 kí tọkọtaya tàpọ́n tómi dán tàfẹ́sọ̀nà gbogbo jẹ́ ká jọ pàdé lórí ètò. Òpómúlérò

0: ọmọ tí olóbìnrin tó ti bímọ kan tó lóun fẹ́ sàánú fún tó bá ṣèrànlọ́wọ́ fún ó dá o àmọ́ pé ó lè gbé ọmọ yẹn fún kò lè gbé ọmọ yẹn fún mo ti rí rí tó jẹ́ pé bàbá yẹn tọ́jú ẹyin tiẹ̀ ti bímọ bàbá yẹn sì ọmọ yẹn kàn ní àìsàn kan lára ni ọlọ́run sì fún bàbá yẹn lórí ọ̀fẹ́ láti tọ́jú ọmọ yẹn ó sì tọ́jú ọmọ yẹn ìgbà tó tọ́jú ọmọ yẹn dáadáa tán bẹ̀tẹ̀ ọlọ́run ṣe ó bímọ kan fún bàbá yẹn bẹ̀tẹ̀ at long run ó padà fi bàbá yẹn kalẹ̀ nítorí bàbá yẹn ò wọ́ tiẹ̀ pé bàbá yẹn ò tẹ̀lé kò tẹ̀hún lọ́rùn so tó mọ̀ fọkàn sí pé ẹni ẹ̀ máa gbé ọmọ fún wọn kò ní gbọ́mọ fún wọn tó bá wọn ràn lọ́wọ́ kó ràn lọ́wọ́ ẹ kú ètò.
1: Ẹ̀ríkà alẹ́ kú ètò. Arábìnrin tó sọ pé òun máa ní ìjákulẹ̀ àdúrà ló gbà orúkọ mi ni wòlíì aládé àṣẹ láti ṣàpátìlé obìnrin tó ní òun máa ní ìjákulẹ̀ àdúrà ló gbà yóò bá má dúrà gbà fúnra rẹ kó súnmọ́ àwọn èèyàn ọlọ́run ọkọ láwọn nǹkan tí ó ṣe àti àwọn ìlànà tí ó tẹ̀lé bákan náà ni ẹni tó ní òun ralẹ̀ òun ò mọ bóun ó ṣe kọ ó láwọn ìlànà nínú ẹ̀sìn tólúkálukú bá ń ṣe ẹ̀sùn mọ́ àwọn wòlíì tàbí àwọn àfáàyí wọn ó kọ́ yín bẹ́ẹ̀ṣe lè rìn ní ọ̀nà àbáyọ ọ̀nà tẹ́ gbàdúrà gbà ó ní bá ṣe ń gbarú àdúrà àwọn yẹn lọ́tọ̀ọ̀tọ̀ ó láwọn ètò tó wà fún ọlọ́run ràn wá lọ́wọ́ ní ti obìnrin tí ní ti ọkùnrin tó sọ pé òun tọ́jú ọmọ òun tọ́jú obìnrin tán ọlọ́run ló mọ ọ̀nà ẹni tó bá ti fẹ́ yàwó tó dẹ̀ fẹ́ ọmọ rẹ̀ mọ́ kó mọ èmi ò lòdì sí nǹkan tí ó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ọlọ́run bá gbà fún ọlọ́run lè jẹ́ pé ìfẹ́ yẹn ó lè wá jọ̀rí jìnnà a lè rò pé fẹ́ẹ̀kì ni kó jọ̀rí jìnnà ni ọlọ́run ó bá wọn ṣe tó jẹ́ pé yóò padà rírì ń bẹ̀ kó mọ̀ ṣe kì í ṣe lásán téèyàn bá ń tọ́jú ọmọ ọlọ́mọ náà èrè wà ń bẹ̀ ìrànlọ́wọ́ ọlọ́run ó dìde.
2: Olú olóòtú ẹ̀ka alẹ́ ẹ kú iṣẹ́ ẹ kú àtàárọ̀ ẹ kú ètò ẹ sì ní ṣe ètò ṣe ọwọ́ ilẹ̀ fi gbẹ̀tọ́ yín ẹni tó sọ̀rọ̀ obìnrin tí ó lóyún tí ẹni tó lóyún fún òṣù gbà tó lóun sì ti bá sọ̀rọ̀ kó ti gbà fún òun tó bá mọ̀ wípé òun nífẹ̀ẹ́ arábìnrin yẹn tí ì ṣe ìfẹ́ ẹ̀tàn tó sì sọ pé màmá ẹ̀ máa ń pè òun kó lọ tààràtà kó lọ ṣe nǹkan orí ọmọbìnrin yẹn kó sì mú ìyàwó ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ti pèsè ìyàwó fún yẹn kó mọ̀ mú obìnrin yẹn sọ́dọ̀ láì ṣe nǹkan orí ẹ̀ o kó mọ̀ sì fún lóyún láì ṣe nǹkan orí ẹ̀ kó mẹ́sọ̀ wípé òun ṣe nǹkan orí ẹ̀ kó tó di wípé wọn ò jọ mọ́ gbé papọ̀ ọlọ́run á sì sọ á fi ìbágbépọ̀ wọn á fi ṣe ìrọ̀rùn ìkejì ẹni tó sọ wípé promise and fail ọ̀nà méjì ni promise and fail ni máa ń wá bóyá tí wọ́n bá ti promise wọn wọ́n máa ń sọ létí àwọn èèyàn káàkiri láì tí tẹ̀ wọ́n lọ́wọ́ so kán mú yẹn kúrò ọ̀ntì tí nǹkan tó bá promise wọn bá tó tẹ̀ wọ́n lọ́wọ́ ló tó yẹ kán máa sọ síta èkejì wọ́n nílò àdúrà wọn á gbàdúrà náà àdúrà á sì gbà fún wọn ẹ mọ bí tó bọ.
3: Ẹ̀ka alẹ́ ẹ kú ètò àsìkò ọdún èmi wàá sọ pọ̀ láyé o ẹ kú ètò ilé iṣẹ́ dáhùn ìlú níbàjẹ́ o mo fẹ́ dá sí ni o ẹ̀gbọ́n tí wọ́n ra lẹ̀ tí wọ́n fẹ́ kọ́lé yẹn wọn ò jẹ́ ká mọ iṣẹ́ tó ń ṣe tó á pa mọ iṣẹ́.

0: Hello, I can't have.
1: Tọju mi nibe ko ti owo tori mi ni enikan kankan mo afi Olorun
0: oda oda
1: da se ku ipo
0: esun e ka le o
2: yes sir
0: yes sir esun
2: e ku ipo ni da ma o le
0: ni yes sir
2: na wo ka wa na ka si
0: esun sir
2: e me ji mi mo le da si Èyí o sọ tán ní ìsinyẹ́ àti èyí tí ìyàtọ̀ náà jẹ lójú oorun. Ìyàtọ̀ náà jẹ lójú oorun. Ó lọ wá àbú àdìjẹ, kò pa. Ibi ìjẹun sí tán pè ní owó yẹ. Ayọ̀.
0: Ọ̀dà.
2: Àwa mú ọmọ àtàrí méje sínú ẹ̀ kò ní jẹ́ kó bẹ́ o.
0: Ẹ bá mi tún kí ní ìsọ̀sà. Ẹ bá mi tún sọ kí wọ́n gbọ́ lẹ́ẹ̀kan sí torí mi ní padà sórí ẹ̀ mọ́ o.
2: A mú abu adìyẹ tó bá ti bímọ rí ni o àgbébà adìyẹ ní èso ọmọ adìyẹ o a pa a wá yọ kíní owó ìgbọn sí owó rẹ o ṣẹpọ ní ẹbí ọfun bẹẹ ló ti wá sí inú owó o
0: bẹẹni
2: a gé wọn bá o a wá la ẹnu ẹ a wá mú kúrò àtàrí ní ìgbé sínú ẹ bá o a wá gbèsè àgbàdà yóò du tó bá ti wá du o. Kò fi sí ọ̀run láńdì òní jẹnu gbòmùrún. Èyí tí ó sọ ní ìsìnkú ara ń tún ta ọ̀run kó lọ gún
0: epo ọ̀bọ̀
2: kókúnná epo ọ̀bọ̀ kókúnná kó lọ màtàrí náà mọ́ kírímù tó bá ń lò kó dà sí kó wá lówó tó bá fi jẹ́ padà tó rápadà kó mọ́ fi rárá.
0: O da ṣe mo dupe
2: o. O pada ko se reto ni se bunaba mi o se reto ni o.
0: O da ṣe. Na
2: ta pada.
0: Mo lero pe awon mejeje ti won pe yi won gbo nkan ti won so. E dakun. E dakun. E ṣe nkan ti won ni ke ṣe. Tori awon ti won fun yan ni mọran bi eleyi. Ki n so fe o. Owo ni lode elomi. Nkan tẹ̀rẹ́ lọ́fẹ́ yìí ẹ ṣe bàbá tún láfikún ẹ mọ̀ lò láti bẹ̀ ẹ ló ẹ kálẹ̀ o.
3: Hello.
0: Ẹ bá mi gbóhùn sókè kẹyìn rédíò yín sísàlẹ̀.
3: Ẹ ló ẹ kálẹ̀ sá.
0: Yes, ẹ kálẹ̀.
3: Ẹ kù. Ẹ ló sá.
0: Ẹ ìgbọ́ mò ń gbọ́ yín.
3: Ẹ ló sá.
0: Ẹ yí rédíò yín sísàlẹ̀ kíra ìgbọ́ mi dára.
3: Ẹ kù.
4: Ẹ kalẹ̀ o.
0: Ẹ ṣeun.
4: Ẹ advice tí mi kan máa fún woman yìí ni in the first instance kí ni èjì wọn. Then Sunday tún ti lọ ṣe test lẹ́ after ìgbà tí wàhálà pa àwọn ṣẹ́yìn wọn ṣẹ́yìn wọn. se ko a fe ti le omo won then ko lo ngo sa no are kun le so na se lo spa pa se tan lo ko ni na omo tan lo ko bi mai na mo wo ti je na e do le se de mo sa n pe ni to e ji mo ba ti lo ti o si be continue because tan ba lo ta na se bo na ti le yo ka ma ma di so ba won ya ni ti lo ta de le yi na se ba ko tun le wu na so tan mo la
0: awon ma wa awon mo Nigeria bẹ́yà bá ń sọ síta tó bá dárúkọ àṣìṣe kékeré kan àwa máa di àṣìṣe yẹn mú wípé ó lè jẹun ló ṣokùnfà bákan náà bẹ́yà bá sọ̀rọ̀ nípa àìlèṣedédé ẹnìkejì àdìyìn náà mú gẹ́gẹ́ bí bóyá òun ni ó fa ìjákulẹ̀ ṣùgbọ́n nínú gbogbo ìmọ̀ràn tí ẹ ti ń mú jáde kò sẹ́ni tó tiẹ̀ sọ̀rọ̀ nípa àwọn nǹkan tárákùnrin lè jẹ tó lè kún fún lágbára nígbà míì ìrònú arákùnrin ọkùnrin ó ṣe ti kó fa ìjákulẹ̀ fọmọ bíbí nítorí bọ́kùnrin ṣe ń ronú owó tó ronú ilẹ̀ tó ronú ọkọ̀ ọmọ bíbí lè jẹ́ ètò kéré jù fẹ́ni tó ti bímọ rí bákan náà bọ́bìnrin ṣe ń ronú àti lóyún ó tún lè máa ronú bá a ṣe máa jẹun bówó ṣe máa wọlé àwọn nǹkan kan máa ń fa ìjákulẹ̀ fún obìnrin tó jẹ́ pé tó bá jáde síta báyìí ìrìnà àbáyá wà fún ta bọ́kùnrin náà bá nasẹ̀ síta ọ̀nà àbáyá wà fún ta ṣàwa sọ pé lọ́hùn ò gbàdúrà ni ẹja sáré tajà bí a bá padà dé láàrin ìṣẹ́jú péréte yìí ẹ láǹfààní láti dá sí àwọn ọ̀rọ̀ míì àwọn ìpolówó ọjà tá à ń ṣe ní àyín ẹ dákun ẹ mọ lò ẹ kàn sí wọn náà fún ọ̀nà àbáyọ ẹ ṣeun àbọ̀.

0: ẹ káàbọ̀ padà sórí ètò láwọlé sùn ní ìkànnì diamond fm ẹ kàlẹ́ ẹlẹ́m̀bẹ̀ mú ẹ̀sùn tẹ́ ń gbọ́ wa ọ̀dà ẹ̀yà tẹ̀wájú láṣẹ lẹ́tọ̀ ní ká fi ọ̀rọ̀ kan kún látọ̀dọ̀ arábìnrin tí wọ́n sọ síta ṣáájú lẹ́ẹ̀kan ọ̀dà.
1: ẹ lo olótú ẹ kó ètò mo ń gbọ́ gbogbo báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ lórí ètò yẹn sà àti ṣàì mo ti ṣoríṣiríṣi àyẹ̀wò ta ti ya inú ilé ọmọ ta ti ya gbogbo ẹ̀ tán ni kò sí nǹkan tó yẹ kó dì mí lọ́wọ́ kí láti má lóyún wọ́n tiẹ̀ ṣe sọ tọ̀rọ̀ ọjọ́ orí mo ti ń lé lọ lọ́mọ ogójì ọdún báyìí adẹ̀ ti lọ bá ṣe ń gbà gbọ́ àrò orí prógrààmù yìí náà ni mo ti gbúròó àwọn àròlé kinní kan tó yẹ pé àtìkan ta ti náwó tí ò dẹ̀ sí nǹkan kan tí a rí mú bọ̀ náà ẹ̀jọ̀ ta bá rẹni tó bá mọ̀ kan ta bá lè lò kò sí náà kó a má rí nǹkan lọ́wọ́lọ́wọ́ gan láwọn kan tá à ń lò lọ́wọ́ ẹ̀jọ̀ bára ẹni tó bá tún mọ̀ kan tí ọkọ mi lè lò tàbí tèmi náà lè lò tọ́lọ́n fi máa ṣèyanu yẹn because mò ń wò pẹ̀lú ojú orí mi kò sí ẹni tí ó tí níyàwó sílé báyìí tó ti máa tóró ẹni tó lè yẹ kó fẹ́ mi pẹ̀lú ojú orí mi mi dẹ̀ rẹ́dí láti lọ sọ pé bóyá ilé onílé kan tó ń dùn ni pé mo fẹ́ lọ dàrú.
0: ẹ ti gbọ́rọ̀ látọ̀dọ̀ arábìnrin wọn ni wọ́n ti gbìyànjú tí wọ́n tó wọ́n dẹ̀ ti ṣe ẹ̀yàwó àyẹ̀wò nílànà ìṣègùn ẹjá wá sójú òpólẹ̀ fẹ̀yìn tí wá ń lé bẹ bá dẹ̀ tún láǹfikún sáwọn ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ní àyín ẹjá mọ̀ 0916-159-1011 ọ̀dà àwọn èèyàn yìí lè sọ síta náà ìṣẹ́jú péréte náà la ní láṣẹlẹ̀ tó ní a nípẹ́ káàdì ètò ńlẹ̀ yes I ṣeun yes I ṣeun. Àmì ẹ̀ṣẹ̀un.
2: Ti arábìnrin tó sọ̀rọ̀ tán sìn. Wọ́n náà ti ṣe àyẹ̀wò. Ìwọ̀n ìlú fẹ́ tó kán bá pè sí àwọn pọ́lọ́dì kan oṣù wa tó wọ́n pe. Bóyá inú máa ń kan wọ́n, ọ̀ bóyá kinní ẹ̀ máa ń dúdú. Ìwọ̀n ìpè kán ṣàkíyèsí àwọn nǹkan yẹn. Kán bá lórí ọ̀fẹ́ láti pè padà. Ọba ti jẹ báyà.
0: Ẹ̀lọ́ ẹ̀ kálẹ̀ o.
3: Ẹ̀lọ́ ẹ̀ kálẹ̀ o.
0: Ẹ ṣeun.
3: Ọ̀nà ọ̀lọ́. Ẹ̀lọ́.
0: Mo ń gbọ́ yín ẹ̀ kálẹ̀.
3: Ẹ̀ kálẹ̀ sà.
0: Ẹ ṣeun.
3: Láàárín ọ̀dọ̀ obìnrin ọkùnrin tó kó sọ lápò rẹ̀ dákí.
0: Tó ṣì kí ni. Ẹ̀lọ́ ẹ̀ kálẹ̀ o.
4: Ọmọba Adétúlà.
0: Ẹ ṣeun mo dúpẹ́ o.
4: Òkìyàn ẹkú iṣẹ́ ìlú o.
0: Adúpẹ́ lọ́wọ́ yín.
4: Ẹkú àtàrà ọkọ̀ ní sùnmí kò ní rẹ̀ ní o.
0: Ẹ ṣeun sà.
4: Ẹ ní ṣọlá fún dáyàmọ̀dù ìjọ náà o.
0: Àmì ń sà ẹ ṣeun.
4: Kí gbogbo ọmọ Nàìjíríà tó ń sọ látàárọ̀ àjìnnàrà máa jọ ń kálukú o.
0: Àmì ń sà ẹ ṣeun.
4: Ọmọọba tí ń bá gbóbìnrin yẹn dáadáa ṣé wọ́n nínú ń dùn wọ́n ni àbá wọ́n sọ pé wọ́n ń wá ọmọ.
0: Wọ́n ń wá ọmọ ni.
4: Wọ́n ti ṣàyẹ̀wò
0: lọ́pọ̀lọpọ̀ ọgbà téèyàn bá ti dé kòríta kò yé mi mọ́ fún ọmọ ó jẹ́ nǹkan tí èèyàn máa ń ní sùúrù fún. Arábìnrin sọ fún wa pé àwọn ti bímọ rí arákùnrin tí wọ́n fẹ́ àwọn náà ti bímọ rí ṣùgbọ́n àwọn méjèèjì wá wà ẹgbẹ́ lọ́kọláya wọ́n wá wà ọmọ wọ́n ti sáré wọ́n ti gbìyànjú ọmọ ọtí jáde wọ́n ti ṣàyẹ̀wò wọ́n ní déédéé lára wọn wà ọkọ̀ náà ṣàyẹ̀wò wọ́n ní déédéé lára wọn wà ṣùgbọ́n bóyá oje tó máa ń jẹ́ kí ọmọ wáyé ní inú obìnrin wọ́n ní oje yẹn ò tó bóyá arákùnrin ló nǹkan sí o bóyá wọ́n lo nǹkan sí pẹ̀lú arábìnrin nǹkan tí wọ́n ń sọ ó jẹ́ nǹkan tó jẹ́ pé wọ́n ń gbìyànjú. Àwọn wa ń béèrè wípé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí ọjọ́ wo ni wọ́n ní sùúrù dà wọ́n ti lé ní ọmọ ọdún ogójì 40 something wọ́n ti lé ní 40 something wọ́n wá wò pé ọjọ́ ń lọ wọ́n fẹ́ dalé onílérú wọ́n kàn wò bẹ́ẹ̀ ṣe kí wọ́n fi arákùnrin lẹ̀ kí wọ́n lọ fẹ́ lómìn.
4: Ẹ ṣe ọmọọba inú mi dùn pẹ̀lú àlàyé tẹ ṣe ni ṣẹyìn lọ́ba wọ́n ni pé ẹmọọba ṣe sọ́ọ̀n tí mo gbọ́ ọkọ yẹn ti bímọ síbì kan àwọn náà dẹ ti bímọ kan síbì kan àmọ èyí ṣẹṣẹ wà pàdé ara wọn. Bẹẹ number one ìbéèrè mi ni pé báwo ni wọ́n ṣe pàdé ara wọn ṣé wọ́n ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe gẹ́gẹ́ bíi lọ́kọláya tàbí wọn dédé gbéra wọn sílé àbẹ́ ní ti àmì nǹkan kan
0: bẹ́ẹ̀ àwa èmi ò wà mọ́ yún
4: àtọ́ àwọn náà máa gbọ́ mi bí mo ṣe ń sọ yìí jẹ́rí ọ̀rọ̀ tó wọn lẹ́bàá ẹ̀kọ́ àkọ́lé tó bẹ́ẹ̀ ṣe sọ tí mo ṣe gbọ́ yín tí mo rẹ̀ tó gbọ́ nǹkan táwọn náà sọ ọkọ ò mi rò pọ̀ ọkọ nípínlẹ̀ kankan àbáwọn náà nípínlẹ̀ kankan àwọn dẹ̀ tí mo báyìí pé àwọn ti jọjọ wà lọ́dọ̀ ènìyàn ò yẹ káwọn ti finú ṣe yín káwọn ti fẹ̀yìn gbọ́mọgbọ̀n jẹ́rí ẹ jẹ́ kí wọ́n lo ìlànà àdúrà láti lọ wo ibi tí nǹkan ti wọ́ wá nǹkan ti wọ́ wá láti ibì kan ni because àwọn ti bímọ ọkọ náà ti bímọ síbì kan ìyẹn ni pé kò sí nǹkan kan tó ṣe àwọn méjèèjì pẹ̀lú àyẹ̀wò tó dẹ̀ ti ṣe pẹ̀lú ara wọn ẹ jẹ́ kán wá tèsì láti báwo ni wọ́n ṣe pàdé ìrìn àwọn àjò wo ni wọ́n ti rìn àwọn wo ni ò fẹ́ kí wọ́n fẹ́ra wọn àwọn náà fẹ́ kí wọ́n fẹ́ra wọn ẹ jẹ́ kí wọ́n rin ìrìn àjò ẹ̀mí kán fi ẹ̀mí tọ́ kán fi ẹ̀mí darí kán ṣe sùúrù o ẹ̀kọ́ gbóná fẹ́ sùúrù o orí bẹ́ẹ̀ kọ́ orí bẹ́ẹ̀ kọ́ lògùn orí fífọ́ o ọ̀rọ̀ wọn gba sùúrù dáadáa ẹ̀ kí wọ́n rin ìrìn àjò àdúrà pẹ̀lú ìrìn àjò ẹ̀mí láti bèrè fún ẹ̀mí ọlọ́run láti tọ́ wọn sọ́nà ó jẹ́ ìmọ̀ràn mi o.
0: ọ̀dà ṣeun ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín sà ẹ ló ẹ̀ka alẹ́ bẹ́ẹ̀ bá sọ síta yìí wà lórí whatsapp a ní pẹ́ káàdì ètò ńlẹ̀ o. àwọn èèyàn ti fún ẹnìkan ti fún yín nímọ̀ràn ǹjẹ́ ẹ gbọ́ ìmọ̀ràn tí wọ́n fún yín lẹ́ẹ̀kan.
5: kíní nìkan ni mo gbọ́ epo ọ̀bọ̀ nìkan ni mo gbọ́.
0: ìpà ẹ̀ yóò lè díẹ̀ o torí mo ní kí wọ́n tún gbogbo ọ̀rọ̀ yìí sọ. nǹkan yẹ̀kan tí mo lè ṣe fún bí ẹ bá ní big phone ẹ lọ́wọ́ lórí facebook wa nǹkan yẹ̀kan tẹ́ tún lè ṣe nù kí láǹfà ẹ tún èlé ní sùúrù kẹlòmíì tún fún yín ní ìmọ̀ràn torí pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́ sọ ẹlẹ́ẹ̀lọ ilé ìwòsàn ẹlẹ́ẹ̀lọ ilé.
5: mo rí nǹkan kan mo ti náwó ọdún kẹta ni inú máa gbọ̀n lára mi tí ó máa ta mi lára tí ó máa rẹ̀ mi láti inú.
0: ẹ já gbọ́ ìmọ̀ràn yín ẹ dákun ẹ já gbọ́ ìmọ̀ràn yín látọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ràn láti máa gbọ́ wa. ẹ káàlẹ́ o.
6: ẹ gbé ẹ káàlẹ́ sà.
0: ẹ ṣeun.
6: ẹ kú jẹ́
0: ẹ̀ka. yẹ sà. Ok, ẹ ṣeun.
6: Ẹ ṣe. Agbára lọ́wọ́ ra mi gbà.
0: Ẹ ṣeun, àmì.
6: Mo ti gbẹ̀sẹ̀ fún rédíò mi mú fún mi.
0: Ọ̀dà láàrin ìṣẹ́jú kan, ṣe gbọ́ lè ta sọ ṣáájú lẹ́ẹ̀kan.
6: Ara ètí máa sọ ní ìsìn tí bá sọ ọ́fíìsì ìgbà
0: náà. Arábìnrin kan wà torí wọ́n fi ń tó mi létí pé àwọn ò tí bímọ rí. Èmi rí pé wọ́n ti ẹ̀ ti bímọ nítorí ókè wọ́n ní wọ́n ti bímọ rí ọkọ̀ wọ́n ti bímọ rí ṣùgbọ́n àwọn ò ti bímọ rí ṣùgbọ́n wọ́n ti yọ ọyún rí nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ṣùgbọ́n ọkọ̀ wọ́n ti bímọ wọ́n dẹ̀ ti jọ wà gẹ́gẹ́ bí lọ́kọ̀ láyà. ọjọ́ ń lọ lórí arábìnrin yìí báyìí ṣé ń gbọ́ mi. ọjọ́ ń lọ lórí arábìnrin yìí báyìí àwọn ti ṣàyẹ̀wò wọ́n ní ara arábìnrin yìí yá ara rẹ̀ pé wọ́n ti ṣàyẹ̀wò lọ́dọ̀ ọkọ wọn ní ojú ọkọ rẹ̀ ó kò tí ì tójú òṣùwọ̀n tó. arábìnrin wa wòye pé bí akùn ti ẹ̀ lọ ṣètà kóun bímọ nítorí ọkọ òun ti bímọ kan tẹ́lẹ̀. arábìnrin wa wòye pé kí ni kóun ṣe sọ̀rọ̀ tó wà lẹ̀ yìí kí lọ́nà àbáyọ tẹ́yìn rí pé arábìnrin yìí lè gbà yàn láàyò.
6: Ìrìn àjò pọ̀ sí ìkóbìnrin yẹn lọ síbi ní ọmọ ọ̀fíìsì ọmọ ẹ̀rí ẹ̀ pé bákan náà ni.
0: Ìmọ̀lẹ́dà
6: tuntun ni ká bá tọ àwọn.

0: testosterone tó bá ti ríra kó máa lo ẹyọ kan láàárọ̀ kó máa lo ẹyọ kan lálẹ́ tàbí tí ò bá ti rí testosterone yẹn kó lọ ra proviron proviron kó lo ẹyọ kan láàárọ̀ kó lo ẹyọ kan lálẹ́ lọ́sùn kan tí a fò padà tó bá dẹ̀ jẹ́ nǹkan ìbílẹ̀ ló fẹ́ tó fẹ́ ṣe sí kí ìyàwó ẹ jẹ́ ká mọ̀ kẹ́yìn náà dẹ̀ jẹ́ ká mọ̀ máa sọ nǹkan ìbílẹ̀ tó máa ṣe ti spámù àfi kì á sọ fún yín tó bá jẹ́ spam kan tiẹ̀ tó lò ó ń fẹ́ nǹkan ìbílẹ̀ ẹni kó bẹ àwọn èèyàn wípé kán lọ bá ń wá ewé àbò tán bá ti bá wá ewé àbò kó wá lọ wá ọ̀sán wẹ́wẹ́ original kó wá ọ̀sán wẹ́wẹ́ original tó bá ti wá ọ̀sán wẹ́wẹ́ original kó fi gbo ewé àbò yẹn dáadáa kó fi gbo ewé àbò yẹn dáadáa kéwé yẹn dàpọ̀ mọ́ omi ọ̀sán wẹ́wẹ́ original yẹn kọ́kàn yẹn máa mú ní kọ́pù kan láàárọ̀ kọ́pù kan lálẹ́ spam kan tiẹ̀ a kì spam yẹn a kì padà low spam kan tiẹ̀ yẹn a kún a dẹ̀ tick.
1: Mo lérò pé arábìnrin yìí gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ yìí àti àwọn ọkùnrin míì tí ń bẹ́ ń gbòòrò tí wọ́n nírú ìpèníjà yìí mo lérò kí ẹ gbọ́ ìmọ̀ràn tí wọ́n fún arábìnrin yìí adúpẹ́ lọ́wọ́ ẹni tí wọ́n fún wa nímọ̀ràn yìí àmọ́ lóore o àmọ́ lóore pọ̀ ọ̀dà ẹja wá tiẹ̀ wájú a ṣì ń bẹ́tò lọ ká tún fẹ́ lómi láǹfààní ìyá wa tó sọ̀rọ̀ pé nǹkan rìn lágọ̀ ara wọn mo lérò pé ẹ ń bá wa lọ àti àwọn tí wọ́n ti sọ síta tẹ́lẹ̀ nípa ìlera ara wọn mo lérò pé ẹ ń bá wa ká lọ ẹ ká lẹ́yìn ṣeun o. Yes, ma'am.
2: Ìdájọ́ àṣúná láì náà ni.
1: Ẹ ṣeun.
2: Ṣé ẹ rí kíní ewé ààbò tí bàbá yẹn kọ?
1: Bẹ́ẹ̀ni.
2: Tó bá ti gbà ọkọ àti ìyàwó gan lè lò ó. Tó ti yẹn báyìí tó bá ti gbà tí wọ́n gbó kán kọ́kọ́ fọwọ́ rún dáadáa kán gbó kán wá da omi ọ̀sán sí kódà wọ́n lè gùn. Wọ́n wá da omi ọ̀sán sí tí wọ́n bá da omi ọ̀sán sí wọ́n wà ra wọ́n á fi omi ọ̀sán yẹn fún ohun pèsè ẹ̀ jáde. Tán bá ti fún tó ṣe dáadáa kán wá mú oyin díẹ̀
1: kan
2: sí wọ́n lè ṣe rágólìsì kan. So ìyàwó mọ̀mọ́ glass cup kan ọkọ mọ̀mọ́ glass cup kan láàárọ̀ lálẹ́ láàárọ̀ lálẹ́ torí wọn àtọ́ páwọn nínú ìyàtọ̀ tó tàn
1: ó
2: jẹ́ kí n sọ sí yẹn bẹ́ẹ̀ tí wọ́n bá ti látọ̀ tó tàn yẹn kán máa lò ó máa dìfẹ́ǹsì fún yẹn dáadáa.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun adúpẹ́ mà àmọ́ lóore o àmọ́ lóore pọ̀ ọ̀dà bẹ́ẹ̀ bá sọ síta látòrí WhatsApp tó àti dá yín lóhùn ẹ̀dákùn ẹ̀ ṣe kánmọ́kánmọ́ o àti dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n fún àmọ̀ràn yìí o ẹni tó ní nǹkan rìn lára wọn yìí ó lágbára pọ̀ ìyìn máa mọ ọ̀nà àbáyọ ẹ kálẹ̀ o. Yes, yes sir, ẹ ṣeun.
3: Dr. Mọ́láni láti Ìjẹ̀bú Ìjẹ̀ṣà.
1: Ẹ ṣeun dókítà.
3: Ẹ tó ní nǹkan rìn lára wọn yẹn. Ẹ bá bèrè pé oògùn wo ló ń lò tẹ́lẹ̀. Bóyá ọgọ́ ò lóhun kankan.
1: Wọ́n ní wọ́n tẹnu mọ́ pé wọ́n ti náwó kan tí wọ́n á gbọ́ náà nù.
3: Owó wo ló ná lè jẹ́ pé ṣe náà ń gba. Tó bá sọ nǹkan tí oògùn tó ń lò tẹ́lẹ̀ ń bá sọ nǹkan oògùn tó bá ń lò fún. Torí pé wọn kàn ṣe lílì kọ̀mẹ́tẹ̀ oògùn fún yàn. Ó lè jẹ́ pé ṣe náà ń gba ẹ bèrè oògùn tó ń lò. Ẹ bèrè nǹkan tó ń lò tẹ́lẹ̀.
1: All right. Ṣùgbọ́n kí lẹ́yìn rò ẹ pé ó lè ṣokùnfà kínní.
3: Tó bá sọ nǹkan tó ń lò.
1: Tó bá ti sọ nǹkan tó ń lò. Ẹ dá sà, ẹ ṣeun. Bọ́ bá lè pè wọlé dédé. Ẹ ló yẹ ká lẹ́ o.
4: Ẹ ká lẹ́ o.
1: Yẹ sà, ẹ ṣeun.
4: Olówó Sẹ́lì látọ̀tà.
1: Ó dá ṣeun.
4: Apá àtàwọn.
1: Ẹ bá mi yí rédíò ní sísàlẹ̀ o, kárá ìgbọ́ yín sá o.
4: Obìnrin tí ọlọ́run wà ní ọkọ tó ń rọ́pò sí. Àló.
1: À ń gbọ́ yín sá.
4: Ó lọ síwájú ní ilé ọkọ̀ ìlú tó ti kọ́kọ́ wà ní tọ́wọ́ kọkùnrin nígbà yẹn. Torí ilé ilẹ̀ Yorùbá la wà. Ó
1: Hmm. 0916-159-1011. Ekalewo.
2: Ekale ya nita na le to gba.
1: Eseun.
2: Se bi e deni yen ko fe ka ma gbadura. Nigba ti won ba gba to ti so wi pe awon ti se test. Oko na ti test. Won ni to ko da gan awon ya scam. To de bi pe ko si nkan to le fa ki won ma rogun di.
1: Hmm.
2: Ka ma gbadura ko si n t'Olorun le se o.
1: Hmm.
2: Ama gbadura mo ma wo pe lagbara lowo Olorun ni wakati ni gbogbo orilede Nigeria ti n gbo redio to ni kaluku si soro re jade a fi ni soju a feyin gbomo po
1: amina
2: lagbara lowo gbogbo ti won ko won na tan lo se ma de lo ma ra won ogun yin mo wo pe nkan ti Olorun o le se abi awon gba
1: se o ara eja felomi lanfani lati so sita la leoni beba mgo wa 0916-159-1011 eka leo
2: ekushe lo mba
1: yes sir
2: konisu ni konire yi
1: eshe o
2: loro bere to ni woni kon yi lara won yen.
1: Mm.
2: Ele so pe won ti na wo lotun won ti na wo losin won ti lo awon orisirisi ogun.
1: Mm.
2: Won de ke lo so spirit of the lost test.
1: Bene.
2: Won gbogbo na ori kan na ni. Eri gba mi baye ba nba yan ja. Baye ba fi nkan si yan lara. Ko sogun te le lo. Ko si eyan le ri solution.
1: Mm.
2: Seri won ti ma so fun ni pe e je ki won tun rin ajo adura. Awon aranse Olorun ton ba mo. Aje ti won to won lo ki se awon to ma gba won o ki se awon to ma gbowo lowo won o because oro yin si ba e only the coin adu emi oluwa ki lo nsele ni bologun ti wa ki laye ti si ni lara awon ranse lo ma ba won iraju yen so ti awon ranse lo ma ba won iraju yen ton ba ba olorun soro olorun ade fun ni solution pe nkan bayi ni ke se to pe baye ba nba yan ja ni o ba lo to spiritu tabi to lo won ra ogun yan we fe ma ra eyin o so e je kon wa iranse olorun ton ba mo to je olooto ki sa won to paro o to je pe emi olorun de nbe lara won e ko olorun ma fun won ni solution emi kon wa lo nipa be ogun ase fun won o
1: eseun sir elo e ka le o
5: e ka le sir o
1: eseun
5: era ai se sir
1: yes
5: won kwa ta rota
1: eseun
5: e jo sai
1: ni mo so titania na ni pa ti omo mi bi ni era ko e mo e so gbogbo e la to kede le
5: omo ye o ma n se nko igba mi o le wa igba mi se
1: fine o ma wa era ko lana se won ni e so sita won e mo na obodo gba yin
5: bẹ
1: ti won gba e mo
5: daddy kan wa ni ki n fi awon pada daddy je mi wa mo nipa mo
1: ni kini won ni ke se ki la won kankan ton ni ke se
5: won se ki n fi awon pada ni an ba won ma saraye fun mi later
1: edakun awon kan bi ile awa o kin se lori eto lawole sun beyan ba so sita ansa ben ko ni nkan bayi le lati se e lo mo yin ati to mo du me lo
5: 19
1: e wa lo nse kan sun
5: be ni sa
1: sugbon ko ni to ri se lo su to tele
5: be ni sa
1: pe nigba ti nkan yin se re se ti mo mo lo lewo san
5: be ni sa
1: ki la won dokita so
5: wọ́n ní ká ṣe àyẹ̀wò
1: Oda. Kini ewa ni isi ayewo na?
5: Wọ́n ni pé kò sí nǹkan kan tó ń ṣe wọ́n dẹ̀ fún wa ní oògùn tó dẹ̀ lò kò yẹ ibẹ̀ tó wá ń sanra.
1: Ó wá ń sanra. Ọ̀dà ìbéèrè tí mo ní fún yín ni wípé oṣù tọ́mọ ìbá ṣe nǹkan oṣù báwo lára ọmọ yìí ṣe máa ń rí?
5: ara rẹ̀ máa ń rí bó ṣe yẹ ká rádi náà ni sá.
1: Ǹjẹ́ ṣó máa ń sọ̀rọ̀ nípa ìrora ìdènà kankan lágọ̀ọ́ ara? Ìjọ máa ń complain.
5: Rárá.
1: Oṣù tí ò bá wá ṣe ń kọ́ tí ó máa ń complain.
5: Kò ń complain.
1: Ọ̀dà pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ẹ wá sọ yìí, kí lẹ wá fẹ́ káwọn ọmọ Nàìjíríà láàrin ìṣẹ́jú kan sí méjì kí wọ́n gba ìnímọ̀ràn lórí rẹ̀ lórí ọmọ yìí?
5: Ẹsẹ̀ dà, nǹkan tí mo fẹ́ ká gbà mí nímọ̀ràn ni lórí ni pé nǹkan tí màmá àti òkú ọmọ yẹn
1: tí ara rẹ̀ máa fà. Tí ara rẹ̀ máa gbé pẹ́lẹ́ tí ó máa fi ṣe kan oṣù lóṣooṣù tí ò ní máa sí ìdíwọ́ kankan. Ọ̀dà ẹ ní sùúrù fáwọn ìyá wa tó yé wọn ti la nǹkan bí ilé kọjá kí wọn pè wọlé kí wọn là wà lọ́yẹ̀. Ẹ ṣeun. Ọmọ ọdún 19. Ẹ̀yin ìyá wa a máa ń gbọ́ páwọn kan ìṣe kan oṣù pa tẹ̀lẹ́wọ́ ni wọ́n fi ń ṣe a máa ń gbọ́ ni. Ṣùgbọ́n ẹni títí ẹ̀ yóò wá lóṣù tí ò ní wá lóṣù tó ń bọ̀ tó yẹ kí láàrin ọdún kan bóyá ẹ̀mẹ́fà ni ó ṣe àbẹ́ méje. Wọ́n ní wọ́n fún ọmọ ìlógún ilé ìwòsàn tí fi wá ń sanra. Ṣé nǹkan mí bẹ́ẹ̀ ni àbí ewé àti egbò náà là á lò sí nǹkan tí ń bẹ ńlẹ̀ yìí? 0916-159-1011. Hello, ẹlẹ́ ń bẹ̀ wọ́n.
6: Hello,
1: ẹ kaalẹ́, ẹ ṣeun. Mo gbọ́ yín. Ẹ bá mi yí rédíò ní sísàlẹ̀ dákun. Ẹ yí sísàlẹ̀. Hello, ẹ kaalẹ́ o.
7: Ìyá mẹ́ta náà ní kí o sáré.
1: Ìyá mẹ́ta, ó sọ wọ́ yín lálẹ́.
7: Bá a ṣe yẹn sọ̀rọ̀ lánàá.
1: Ẹ ṣeun.
7: Èmi gangan kọ ní ìrísí nǹkan kan.
1: Ẹ bá mẹ́nu balẹ̀ kan sí kárábìnrin.
7: Mo ní kíní àpáyé.
1: Àpáyé.
7: Àpáyé, wọ́n ń pè láparun, àwọn kan ń pè ní àpáyé. Tó ṣẹ̀ṣẹ̀ ń yọ bọ̀.
1: Tó ẹ̀ṣẹ̀ ń yọ bọ̀.
7: Bẹ́ẹ̀ni kó gé, kó wá káàkiri, kó gé. Kó wá ṣe àgbo. Ẹyin ọkọ̀mọ yẹn ó máa mú. Mo mọ̀ pé lágbára lọ́wọ́ lọ́wọ́ owó ń wú ni ó ń ṣe gbogbo rẹ̀ ní kò ní sí tọ́jọ́ mọ́. Ó dẹ̀ máa rí òkú oṣù rẹ̀ déédéé.
1: Wọ́n ní kárábìnrin wá àpáyé tó jẹ́ àparun tó ẹ̀sẹ̀ ń yọ bọ̀.
7: Tó ẹ̀sẹ̀ ń yọ bọ̀. Kò sí lágbo.
1: Kò sí lágbo.
7: Ọmọ máa mú. Ẹnìkan náà lè pè lánàá wípé kí ọmọ yẹn kọ́ máa ṣe ẹ̀sọ́sáìsì dáadáa.
1: Eré ìdárayá lóòrèkóòrè.
7: Bẹ́ẹ̀ni wípé bóyá ló jẹ́ kó máa sanra pẹ̀lú oògùn tó ń fún. Gbogbo wa láti dàgbà mọ́ràn lánàá yẹn.
1: Ẹ ṣeun.
7: Kó ní gbàgbọ́ àdúrà tó gbà.
1: Ẹ ṣeun. Hello, ẹ kaalẹ́ o.
8: Ẹ kaalẹ́ sọ.
1: Ẹ ṣeun.
8: Alájà ṣubú náà dá yìí.
1: Alájà ṣeun lálẹ́.
8: Ṣé ẹ mọ̀ pé ọmọ mi ga tó ti pé 19 years ṣé ẹ mọ̀ pé ó máa ń lo gan family plan? Ẹ máa gbọ́ ọ máa ń lo.
1: Bẹ́ẹ̀
8: dẹ̀ ni mọ ọmọge. Tí ò bá ti wá lo family plan tí ò dẹ̀ gba abẹ́rẹ́ family plan. Ó lọ wá owó akẹsẹ́.
1: Owó akẹsẹ́.
8: Ewé rẹ̀. Tó bá ti wá ewé owó akẹsẹ́. Ó sàn náà. Wá gbó pẹ̀lú ọ̀sán wẹ̀wẹ́. Tó bá ti gbó tán, ó wá yọ. Ó wá rárá sí máa rùn ní ọ̀rá yẹn. Àwọn kékeré yẹn kó ra dà sí i, ó jí papọ̀. Ó máa fi ìlàjì sí ìlàjì síláàbù ìlàrin. Tẹ́lẹ̀ sínáàbù yẹn. Pọ́ọ̀pù yẹn.
1: Tọ́bùlà.
8: Ìlàjì jẹ́ kó máa fi tẹ́nu láàárọ̀ kùtùkù. Láràárọ̀. Ó máa rẹguléètì padà.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ah, Olorun seun.
0: Hello, e kale.
1: Yes, sir.
0: E ku ataro.
1: I dupe o.
0: Omo ti o nse nkan osu. To ye pe atu to be bi osu marun ko tun to se mi si. Eni ki ya omo yin. Eni ko lo wa epo kasu. To ba ti wa epo kasu ati egbo ruwo. Egbo oruwo gborigbo oruwo ko ge mejeji sinu ike to ba ti ge mejeji sinu ike a ma ya epo kasu yen o ma ya sinu bottle water o ma mu egbo oruwo yen o ma ge kekeke sinu bottle water o ma wa da otin le lori to ba ti da otin le lori leyin gba to ba ti da otin le lori tan ko fi sile fun ojo meta to ba ti fi sile fun ojo meta ni ojo kerin ko rora mu ko rora ma mu ni sibi meji laaro sibi meji lale sibi meji laaro sibi meji lale wallahi taala a ma ri period e daada
1: awon kan kan wa ti awon iya wa awon baba wa ma fun ni gege bi imoran nkan to ma n jawo jase na mi ni wipe nje awon eyan ton fun moran yi kan ma je ki moran yi lo lasan ki won gbe igbese lori re eni ti o so sita to de niru awon nkan yi lagu ara eyin na e gbianju lati se nitori yo wulo fun yin yo wulo fen to wa legbe ile yin yo wulo fen to jina sin yo wulo fun molebi yin bakan na eseun
9: Ekale, Mr. Detula, Akwadu. Ejo, eba mi so fun ma to so sita pe omo yo ti omo yo nse nkan osu sege sege. Advice ti ma fun ma yen. To ba ti lo tablet ti tablet yen ba ti sise. Ma gba woman yen lamoran pe ko omo yen tete bimo. To ba tete bimo boya meji meta lo fe bi ko disturb career e. To ba te bimo o si le further school tori o possible ki blood yen lo stop later ti o ni ma wa dede bo se nwa bo se nwa e kokon yen ko ma lo stop ma ni pe ko tete bimo then woman to so sita pe ohun oju olorun emi na oju olorun fun omo gbogbo nkan tan ni ki yin se to jo mo nkan ti mo ti awon omo yin ti awon daddy ati mommy kan na so gbogbo ni mo ti try si nawo nawo go te bi pe ko sa so mo ko sin kokan mo ko lohun sanu mi ni
1: oda olohun yo sanu fun yin na e ma baraje dudun lo san oso edakun awon kan ti won ni ke won tun se yi egbiyanju re lekan si boya lohun yo ti be na da yin lohun elo e kale o a ni ju seju bi meje mo lale oni e kale o yes e ba n gbo un soke
10: ni olohun en ka ba mo lati olohun
1: o da tes waju
10: o fe gba rabi to so ron si ki omo 19
1: But I show, I'm a cantono, a maracano for more. A lawyer will leo, it's a will leo, ah, nipper my low. A car leo. But a lawyer to will leo.
11: Hello, a car leo.
1: About me doing sister, it's a will leo.
11: Yeah,
1: car,
11: la
1: wale
11: son
1: little. Benny, a show.
11: Yes, sir. Say your mouth, you want to pay in council, you could wada da.
1: Oda. e ma ja rira wa gege be ni ti o ni lo itoju e ma ja wora wa gege be ni ti o ni lo iranlowo e ja rira wa gege be ni ti o ni lo iranlowo ati ni ti o ni lo ifani lowo soke asiko ta wa yi to je odun awon muslimi e ja wu wa to da ati to ye e ja no we fe sawon yan ti won ye wa ka e ma je ki ari awon eyan gege bi eni ti o ni lo iranlowo be ba re en to ni lo iranlowo e biyanju lati ran ton lowo won ba de ni pe ke fi won le bi olorun si da won e sa mo ke ti se tin je fun lohun ba atun fa si ko rogbo awon eyan ti won ba wa dowo po e biyanju lati ma ba awon eyan wa ti won ba wa dowo po ke ma ba won dowo po eni tin ta agbo tin ta gbogbo e tin ta awon ogun tin ta awon kan lori sirisi e kan si won o se se ko je podo yin ni ona bayo yo ti jade odo won ona bayo yo ti jade a ni ju bayi lo la sele tuni ope o pataki lo gbogbo awon eyan ti won pe wa wole ojo ni tin latodo giwa le ise yi adupe lowo yin adupe gbon lopolopo oruko titemi ni adeolu adetula odabo

0: nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnì yẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.